0: Sàmí kí lẹ́kẹ̀ jìlá máa gbọ́ ayé òní bínú gbọmọ lọ́wọ́ rẹ o. Ọba mi ọ̀rọ̀ gọ́dọ̀ gẹ̀gẹ̀gẹ̀gẹ̀. Ẹlẹ́tí gbọ́ngbọ́rọ̀ yẹ ẹlẹ́tí ọfẹ́ o. Bàbá tí wọ́n kọmi inú rẹ̀ tí ó kọmi inú anybody. Ọba mi àrí ìrọ̀ ńlá òkìtì bárigbó, ọba mi òkìtì bárigbó. Gbogbo ilé ọwọ́ yín méjì ló kẹ́ pariwo. Yes, Pastor Fọ́nkẹ́ yẹ mẹ́nà bàbá lábíyamọ ni mò ń jẹ́. Ọmọ rẹ ò ní rìn lọ́jọ́ tí ẹbí ń pọnà o. Ó yẹ màmá jẹ́jọ wo o. Jẹ́jọ wo gbogbo iṣẹ́ tó ti ṣe lórí ọmọ. Ṣé ọjọ́ tó fẹ́ rọbí ọmọ ni ká máa sọ ni? Ṣé oṣù mẹ́sàn-án tó fi gbé ọmọ sínú ni ká sọ ni? Tàbí ọjọ́ ìrọbí ni ká máa ròyìn ni? Tàbí ká máa gbọ́mọjọ́ lóru ni ká sọ ni? Ṣé tówó ilé ìwé tí àwọn bàbá san ni ká sọ ni? Tàbí gbogbo owó fúrù tí bàbá san ni ká sọ ni? Àbí ọjọ́ tí ìyá gbàrú kọ́ ọmọ rẹ̀ ṣe àlejò oúnjẹ ẹlẹ́ni ká sọ ni? Àbí ọjọ́ tí sísẹ́ yẹ lọ́sọ ọmọ ọdọ̀ kọ́ ọmọ rẹ̀ ṣe àlejò èèyàn ní ká sọ ni? Lẹ́nìkan wá dé lọ́jọ́ tó jẹ ọmọ fẹ́ máa jiná. Tọ́wọ́ náà fẹ́ gbolú ọmọ lọ́wọ́ rẹ. Àṣẹlẹ̀ mi fẹ́ rán sí o. Tọ́rọ̀ mi bá ti ń yí ọyá dìde wàyí. Ó yẹ jánu wájú jánu ẹ̀yìn. Pariwo èmi ò ní mọ bọ́jì ọmọ.
1: Èmi ò ní mọ bọ́jì ọmọ.
0: Ọmọ ológo mi.
1: Èmi ò ní mọ bọ́jì ọmọ.
0: Àkọ́bí mi.
1: Èmi ò ní mọ bọ́jì ọmọ.
0: Àtàwọn yòókù.
1: Èmi ò ní mọ bọ́jì ọmọ.
0: Ọmọ ọmọ.
1: Èmi ò ní mọ bọ́jì ọmọ.
0: Àbíkẹ́yìn mi.
1: Èmi ò ní mọ bọ́jì ọmọ.
0: Ọmọ àtọmọ ọmọ ọmọ mi.
1: Èmi ò ní mọ bọ́jì ọmọ.
0: Ọmọ mi tó wà ní school.
1: Èmi ò ní mọ bọ́jì ọmọ.
0: Èyí tí kọ́ṣẹ́ lọ́wọ́.
1: Èmi ò ní mọ bọ́jì ọmọ.
0: Èyí tó ṣiṣẹ́ o.
1: Èmi ò ní mọ bọ́jì ọmọ.
0: Ọmọ tó fún mi ló jẹjẹ.
1: Èmi ò ní mọ bọ́jì ọmọ.
0: Ọmọ kékeré tó ṣì ń rán kòrò.
1: Èmi ò ní mọ bọ́jì ọmọ.
0: Ọmọ mi tó wà ní ìdálẹ̀.
1: Èmi ò ní mọ bọ́jì ọmọ.
0: Èyí tó wà nílùú Òyìnbó.
1: Èmi ò ní mọ bọ́jì ọmọ.
0: Lẹ́ni mo kéde sí ọ wípé ìwọ ò ní mọ bọ́jì ọmọ o. Iná ọmọ ò ní jó ọ. Ayé ò ní gbọmọ lọ́wọ́ rẹ. Ó ní gbégédé pọ̀n. Màmá àdúrà tó máa gbọ́ lẹ́nu mi jálẹ̀ ọ̀sẹ̀ yìí nìyẹn. Wípé ọ̀fọ̀ ọmọ tó wà nínú atẹ́gùn gbọ́dọ̀ yẹ inú ilé wa. Àní mo fi bú ọ̀run náà sì fi bú. Gbẹdùgbẹ̀dùgbẹ̀ tí ń mì lókè kò gbọ́dọ̀ jálu àwọn ọmọ wa. Èyí jẹ́ kára rẹ máa gbọ̀n níbi tó o bá wà. Mo ti ní àdúrà orí afẹ́fẹ́ ọ̀sẹ̀ yìí ò gbọ́dọ̀ mí sì kankan. Nítorí kí ni o nítorí ọmọ rẹ? Ẹnikẹ́ni tó dẹ pápẹ́ ayé lẹ̀ fọ́mọ rẹ yóò kó sí fúnra rẹ̀. Okùn tí wọ́n dẹ lẹ̀ lórúkọ jẹ́ kò ní rí ọmọ rẹ mú. Kòtò ayé tó gbé lẹ̀ fọ́mọ rẹ lórúkọ Jésù ọmọ rẹ ò ní kó sí. Mọ́tò onímọ̀rìwò wọ̀n ní fi gbé àkọ́bí rẹ̀. Mọ́tò eléwé wọ̀n ní fi gbé wà tọ́mọ rẹ̀.

0: Ọlọ́run tó dé ayé àtọ̀run, mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Mo dúpẹ́ fún àwọn ọmọ tó fún mi. Mo dúpẹ́ fún iṣẹ́ tó fún mi. Mo dúpẹ́ fún wíwọlé àti jíjáde mi. Mo dá ògo padà fún ọ lẹ́ẹ̀kan náà. Ògo ni fún ọ Jésù. Jésù Olúwa wa. Ẹ̀yin ayanfẹ́, níbo lẹ wà tẹ ti ń gbọ́ mi? Níbo lẹ ti ń gbọ́ mi sà? Níbo lẹ ti ń gbọ́ mi mà? Ẹ jẹ́ ṣe báyìí. Mo fẹ́ ká gbàdúrà kejì tí Ọlọ́run kì í kọ̀. Ẹnìkan ní kí làdúrà yẹn, àdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ni. Ó ní mi ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀. Psalm 130 ní Olúwa, bí ìwọ bá ń sàmì ẹ̀ṣẹ̀, ta lẹni tó le dúró? Ó ní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ ẹ̀ ká lè bá máa bẹ̀rù ẹ. Mọ́mì, ẹ dìde kúrò níbi pẹpẹ yín. Ẹ wá sún mẹ́yìn, ẹ kàn kúnlẹ̀ ń bò mí. Dádì ẹ̀yin náà kúnlẹ̀ ń bò mí. Ẹ wá gbójú yẹn sókè. Pé bàbá, dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Ìwọ nìkan ló tó bẹ́ẹ̀ dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn, bẹ́ẹ̀ ló ń gbọ́. Pé kí Ọlọ́run kọ́ dárí ẹ̀ṣẹ̀ jì mí àti kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ àtọ́. Ọlọ́run wo bá a ṣe tún kúnlẹ̀ wájú ẹ̀. Ẹ̀ṣẹ̀ lérò lọ́rọ̀ tí ò ní jẹ́ káwọn áńgẹ́lì wo jẹ́ iṣẹ́ fún wa. Ẹ dáríjì wọ Ọlọ́run. Ọmọdé ló ń gbàdúrà lónìí, àgbà ní gbà. Ọlọ́run dáríjì wa. Ògo mà ni fún ọ Jésù. Jésù Olúwa wa. Ẹ̀yin àyànfẹ́ ń bo lẹ wà. Ẹ wá dìde sókè. Àdúrà kẹta tí Ọlọ́run kì í kọ̀ leléyìí. Òun náà ni àdúrà fún àánú. Ó ní láàrin ọdún màá sọ iṣẹ́ mi jí. Ìwé Habakkuk. Ó ní láàrin ọdún màá sọ iṣẹ́ mi jí. Ó ní nígbà tí n bá ń bínú màá sì rántí àánú mi. Àárín ọdún la wà yìí o. Ẹ dìde lẹ́sa o. Àárín ọdún ni oṣù kẹfà, oṣù keje. Àárín ọdún ni o. Ẹ nawọ́ yẹn méjèèjì sókè. Ẹni bàbá rántí àánú lé mi lórí. Ó ní ẹ fúrúgbìn sí òdodo, ẹ kà ní àánú. Ọlọ́run jọ gbogbo ẹ̀ṣẹ̀ lérò àti níṣe mi tí ò ní jẹ́ káàánú ọkàn mi mú kú o. Sàánú mi àtọmọ. Sàánú gbogbo àwọn ọmọ tí ń bẹ nínú igbó. Kò jù bẹ́ẹ̀ lọ o. Ọlọ́run jọ wo bí bàbá yìí ṣe ń tọrọ fún àánú bíi Bátímí. Bá mi sàánú wọn kí lè tó sú lónìí. Bá mi sàánú màmá yìí kí lè tó sú. Bá mi sàánú bàbá yìí kí lè tó sú. Ọlọ́run sàánú mi Ọlọ́run. Fàánú sàánú wa. In Jesus name. Ẹ mọ nǹkan. Mo fẹ́ kẹ́ ẹ lọ sí ibi ìgànnà yín. Ẹ wá fi ẹ̀yìn tí ẹ fẹ̀yìn tí ìgànnà yẹn sà. Ẹ wá mọ̀mọ́ kígbe. Olúwa tó o bá ń sàánú ẹlẹ́sẹ̀ síbẹ̀, sàánú èmi náà. Tó o bá ń gba ẹlẹ́sẹ̀ ẹlẹ̀, tó o bá sì tó ń gbà wọ́n, sàánú èmi àtọmọ kí ni ò tó sú lónìí. In the mighty name of Jesus. Ẹ wá kígbe, áńgẹ́lì ànúdà wá jí sí àánú fún mi. Áńgẹ́lì ànúdà. Òní lọ́jọ́ àánú wá jí sí àánú fún mi. Èmi mo wàásù ẹ̀. Mo ti sọ nǹkan mẹ́rin tí áńgẹ́lì ń ṣe o. Mo ní number 1 áńgẹ́lì àmọ́ wá mọ̀láíkà ni wọ́n. Wọ́n mọ jíṣẹ́ ayọ̀ fún yàn. Number 2 wọn a mọ guide, wọn a mọ protect. Áńgẹ́lì mọ darí èèyàn, a sì mọ mọ̀ọ́mọ̀. Yóò mọ dáàbò bọ́. Ẹlẹ́ẹ̀kẹta mo láńgẹ́lì àmọ́ fún yàn lóúnjẹ. Wọn a sì mọ fún yàn ní okun. Ọlọ́run máa ń lò wọ́n. A ránṣẹ́ oúnjẹ sí ọ láti ọ̀dọ̀ àwọn áńgẹ́lì rẹ. Number 4 tí mo mú ni pé áńgẹ́lì lè darí ẹ. Táńgẹ́lì ẹ bá dé yóò mọ lọ síbi tí ìyàwó ẹ wà. Yóò mọ lọ síbi tọkọ wà. Ẹnìkan níbo lẹ tún ti rí yẹn? Ṣé báńgẹ́lì ni? In tó ṣe fún Philip ní lọ nínú ìwé Act of Apostles chapter 8 verse 26. Wọ́n ní and the angel of the Lord speak unto Philip saying, arise and go towards the south. Áńgẹ́lì Olúwa lọ lọ bá Philip ọkàn tán. Ó ní dìde máa lọ sí ọ̀nà báyìí ní kò lọ. Ẹ nawọ́ áńgẹ́lì mi tọ́ka ọ̀nà tí ń lọ tọ́ka ọ̀nà sí mi. Ọ̀nà tí ń ti soríire fojú mi rí. Áńgẹ́lì mi ọ̀nà tí ń gbà tí ń fi là jójú mi orí. Ìyẹn nìkan kọ́. Bẹ́ẹ̀ bá wo ohun tí Bíbélì sọ nínú ìwé Genesis chapter 24 verse 7. Tẹ́ ẹ tó ka verse 40 nínú ìwé Genesis 24 verse 7 verse 40. Ẹ rí ibi tí Abraham ti pàṣẹ fún ọmọ ọ̀dọ́ ẹ̀ pé kọ́ lọ bó ń múyàwó fún ọmọ rẹ̀ Isaac. Kò mọ̀ sí nǹkan méjì tó ṣe. Ìtọ́kàn kígbe sí ojú pé áńgẹ́lì Ọlọ́run wá lọ fìyàwó tọmọ mi tí ọmọ ọ̀gá mi ọ̀fẹ́ hàn mí o. Áńgẹ́lì mọ̀ ṣe bẹ́ ọmọ fi Rebekah hàn. Ẹ̀yin wo lẹ ìlọ́kọ̀, ẹ̀yin wo lẹ ìláyà? Ẹ já sáré sọ bí ìdí Married Corner náwó yẹn. Áńgẹ́lì mi sí ojú mi sí ìyàwó mi. Áńgẹ́lì mi sí ojú mi sí ọkọ mi. Ṣé single mother ni ọ? Gbàdúrà yẹn. Áńgẹ́lì mi sí ojú mi sí ọkọ mi. Áńgẹ́lì mi sí ojú mi sí ìyàwó mi. Ìsìn méjì ó wáyé fún àwọn obìnrin. Àgbára Adi fún Women Convention. But you see, Allah koko, yo koko wa fun awon obirin ti an je single parents, single mother, single ladies, single mom. Lagbara Olorun. Leyin gba na ipade o wa fun gbogbo obirin lapapo. Nibi ti awon oko yin o ti wa mama fi onje break fun yin. Eni kan ni a mo se be ni. Ah, e so bi o se lo. Ha. A si wa nu awe. E je nse bayi. Pelu aduwa te gba yi. Eyin ayan fe. Mo gbe awon testimony kan lana awon kan ni ejo sa. Awon fe ki n tun gbe. Olorun fun mi laye. Mi ni interrupt. Oya. E pe baba yi. Baba yi langeli koko lo ba ni gengere to kesin ode. To ba ku iseju kan kesin o yo foke ni igba meje. Olorun yo ran angeli si o.
1: Adedamola Babajide lo ruko mi. O wa lati Ibadan.
0: Ibadan ile n gbe.
1: Gbe mi sir.
0: Nice.
1: May this year ni mo join commission yi. O sele n pe mo ti wa Labuja for like 20 years. Gbese lo le mi kuro Labuja. Gbese lo de mu mi join commission yi. Contractor ni mi. Mo ma n gba ise. Mo de ni company ti temi.
0: Gbese le yin Labuja. Gbese yin te lo.
1: 15 million.
0: 15?
1: Yes sir.
0: Million?
1: Yes sir.
0: Ha.
1: Mo wa bẹ̀rẹ̀ sí wá sí church èmi àti ìyàwó mi la máa wá bọ̀ kò wá léni.
0: Lónìí.
1: Bẹ́ẹ̀ni sá. So ó wá dé level kan tó yẹ pé ẹnìkan tí mo jẹ ní 5 million ọ̀rọ̀ yẹn ti di tọlọ́pàá. Tó fi wá jẹ́ pé ó gbé mi lọ sí police station. Ó wá mo ti máa ń gbàdúrà níbi dàda pé kọ́lọ́run ń ṣe iṣẹ́ ìyanu tí màá fi rówó yẹn san. But Ọlọ́run ò gba ọ̀nà tí mo rò ń pé Ọlọ́run máa gbà.
0: Kò gbọ̀nà bí tẹ́yìn fọkàn sí.
1: Kò gbà rárá.
0: Ajé ń pàṣẹ. Mi ò mọyé gbèsè tí ń bẹ lọ́rùn ẹ̀mí ò sì mọ tó fẹ́. Ọlọ́run gbogbo ọ̀nà ẹnìkan ni kó ṣe àmì yóò gba ọ̀nà bòmí yọ sí ọ. Ẹ kígbe ní bàbá gbọ̀nà bòmí yọ sí mi.
1: So mo máa ń gbàdúrà ibi démi fọkàn sí ni pé bóyá ọlọ́run àti ẹ̀pẹ́ fún mi contract tí màá fi san
0: gbèsè
1: yẹn. Ẹ̀gbọ́n mi kan dẹ̀ wà tí mo mọ̀ pé ó capable láti fún mi ní 100 million.
0: Church.
1: But kò oúnjẹ tó lúwo ojú mi. Mo á ọ̀gá ok. Ó dẹ̀ yẹ ká lọ rí wọn lórí ọ̀rọ̀ yìí. But dádì mi ní ká máa lọ. Along the line, ọjọ́ kan wà tó yẹ pé ijọ́ Monday lọ́jọ́ yẹn. Ọjọ́ yẹn ni wọ́n ti plan pé wọ́n máa gbé mi lọ sí Yagunku. Lórí ọ̀rọ̀ 5 million tí mo jẹ èèyàn kan wọ́n ti plan Ọlọ́run wa lo ADC to the governor of Oyo state.
0: ADC to the governor of Oyo state wa.
1: Ó kàn wá sí station yẹn ni mi ìdẹ̀ ṣe máa lọ station yẹn. Ó wá ló wá dìbì wá ní gbogbo wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Ó ṣàwàá mo ṣàṣàlàyé fún ló wá gẹ́tù náà pé ó mọ ẹ̀gbọ́n mi. All of a sudden ló dẹ̀ pe ẹ̀gbọ́n mi yẹn. Ìyẹn dẹ̀ wà lamẹ́ríkà. Ó wá ní kọ́ dá ẹjọ́ yẹn dúró di òun.
0: Ha!
1: Wípé òun máa fún wọn ní owó yẹn.
0: Ha!
1: Ọlọ́run dẹ̀ bá mi ṣe ó san gbogbo owó yẹn without stress. Owó yẹn ló dẹ̀ jẹ́ major one tó ti fún mi ní blood pressure.
0: Nínú kìíní.
1: Nínú gbogbo 15 million owó yẹn ló hit mi jù tó tún hit dáàdì mi.
0: Ha!
1: Because true dáàdì mi mo fi gba owó yẹn lọ́wọ́ ẹ̀mí yẹn. So ó ti fún dádì mi ní blood pressure. Ó ti fún mi blood pressure. Ó ti fún mọ́ mi but everybody ṣáà ń gbàdúrà lórí ọ̀rọ̀ owó yẹn. Kó tó a di pé Ọlọ́run gbé ẹni yẹn dìde tí owó yẹn fi 5 million fi jẹ́ sísan.
0: Ó san 5 million.
1: Ó san 5 million nínú gbogbo owó yẹn.
0: Ẹ̀yin ọmọ pé ń bọ̀ ń bẹ́ o.
1: Èmi yẹn mọ̀ pé ADC mi bá mi ṣe ẹ̀mọ́ ADC yẹn rí.
0: Àmì ìmọ̀nà bíi tí ó gbé ọ̀rọ̀ ẹ̀ gbà tó bá ku ìṣẹ́jú kan. Oníyẹ̀yẹ́ ọgbẹ́ lára rẹ̀ tó bá ku ìṣẹ́jú kan kí wọ́n ní kọ̀tán dì rẹ̀ kan sí àmì dáadáa Ọlọ́run òjijì yọ yọ sí ọ. Mo ní kí Ọlọ́run òjijì kọ́ yọ sí ọ. Kí ẹ̀mí mímọ́ kọ́ bí ọ wò yóò gbé ọ níjà lórúkọ bàbá tí ọmọ àti ti ẹ̀mí mímọ́. Nice intangeli rẹ le ṣe nìyẹn. Nígbà tó ku kíkiníkí tọ́ oníyẹ̀yẹ́ ọgbẹ́ gẹ́ngẹ́rẹ́ tó ẹ̀sìn Ọlọ́run sì yọ. Ẹ já lọ church. Ẹ̀yin tó ẹ bá fẹ́ join wa ẹ bá wa ń bẹ̀. Láti ìwòròdì ẹwọ mọ́tò gbagi ẹlẹ́fẹ́ sọ ní wẹ́mà. Ẹ bèrè church Ọlọ́run òjijì níbi gáràjì yẹn sà má. mi ni tan yin je oni loni je isin kan pe la se loni ojo Wednesday eta ba ti le pari titi 10:30 eyan ayan fe o nka lu ko lo simi awa un biri biri o now eyin te ba fe wa ani se service nro le loni gbogbo se nje ti olohun a se pari 7:07 ni and ki wa mo tan yin je gbogbo eyan ayan fe ose yi yo je ose mo ni gbagbe fun o e wo ewo mama ina
2: oruko mi ni nafiu kayat
0: nafiu
2: bukayat
0: nice
2: mo dupe fun olorun ba pe igba to di opo ba wa oko mi ko eyin kan fe ra moto fun oko mi so ngba ti mo wa si bi bayi baba mi sai pe nkan ti aba fe ki olorun se fun wa ko to di next year mo wa gbagba pe ki moto oko mi ko jade igba to di ni october 2 ojo keji join ni osan toko mi se pe ni yen pe oga awon to fe ra moto fa awon pe o ti ra fa awon moto 41 million Volvo ni so to ra awon ti pa
0: ni
2: Volvo moto ti pa
0: awon truck ni
2: ben
0: ewo yen o ni o
2: so igba to di Wednesday to lo on ni a lo si bibe ti won se royin oga yen pe oga yen buru to ba ti de bibe ko sa kun le sile mo se gbo roro ni yen
0: ti o se
2: anoje so oko mi na lati 22 yen lo na ti lo anoje tori won kin back yen ka wa si church tele tele won ma so pe
0: won ra moto fun won wa fi yin le
2: no igba ti ko to di pe won fe ra moto fun won leni e ti so fun o ti promise won ti pe ti pe so bi ki won de bibe ko se pe ke se wa mo fe gbe fun elomi ma gbe fun o sa igba ko wa ti o se fun won ni anointi won ni yen pelu ta ba ti lo Jesus ti won ma ran mi lomi o e ki fe gbo gbogbo kan ba yen tele tele so o ngan won ma ji mi pe ah se lo se hun se hun yin mi o lo baba re ni gba gbowo moto o ma fun mi lowo moto awon ma ji mi ni daji nipo ya tete na lo
0: ori odo baba re
2: ori sodo bibe so o e ki fe gbo tele tele sugbon ni isin yi mo dupe fun olorun ọ̀gá àwọn yẹn ó sọ̀tọ̀ fún wọn pé kí wọ́n mọ gbé mọ́tò yẹn lọ 41 million ni wọ́n rà fún wọn nígbẹ́ kí wọ́n mọ dáwó padà
0: díẹ̀ díẹ̀
2: òun gan ló pè mí pé kí n bóun ṣe testimony rẹ̀ àwọn yóò ṣẹ̀ǹjẹ̀ sí mi ní ìsìnyìí pé kí n bá wọn ṣe testimony
0: rẹ̀ lọ bá ń ṣe testimony
2: rẹ̀
0: ọkọ yín ti gbọ́ ń pẹ ẹni mo fẹ́ rọkọ yín sunday náà wọ́n èbó ṣe jókòó ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe kígbe mọ́ dìde wà á kàn lanu wà á pe bàbá ẹbí bàbá ẹ ni bàbá mi ìwọ ni bàbá mi ni olùrànlọ́wọ́ tì mí ẹjẹ́ wà wọ́n tí wọ́n lè sọ̀rọ̀ náà yìí méjèèjì bàbá mi ni ooo bàbá mi ìwọ ló ní kẹ̀kẹ́ iná ọlọ́run yẹ olùrànlọ́wọ́ tì mí jésù olúwa wa bàtí bàbá yẹn ni ẹ pariwo pé jésù sànú fún mi bàbá tó wà sùn sí kejì mi náà kígbe bàbá sànú mi hallelujah o bí mo ṣe kígbe nìyẹn so àṣẹ bàbá kan wò mí bí mo ṣe wá sin bàbá yẹn lọ ọkàn kọ lẹ́tà sí mi ni ó ní mo ti fún yín 100,000 kẹ́ ẹ lọ fi kíyàwó yín ó fi bá yín ṣe bẹ́ èmi ni ẹ ń bá wí o ń mọ̀ pé wọ́n ń wò mí wọ́n ní mò ń wò yín ní ìsìn wọ́n kàn sẹ́ndì ẹ̀ mọ́ kàn use text message mo ní bàbá inú sáfíìsì mọ́ wá o mo ní ṣùgbọ́n èyí náà dáa ìwọ náà ẹ̀ máa sẹ́ndì ẹ̀ sí o ọkàn ṣe ń pè ní sẹ́ndì ẹ̀ tán ní ìlú àwọn ìwà sẹ́ndì 100 ní orí bá ń ṣẹlẹ̀ ọbẹ̀ tí ń jẹ tán ní ìsìn ní ìlú 100 sí ṣẹ́rí bí mo ṣe rí owó yẹn mo kàn wò báyìí pé àpẹẹrẹ lèyí o ẹ̀yin mẹ́wàá kan bẹ́ẹ̀ ń bì kí lè o ẹjẹ́ ìlú tẹ́ǹtì ẹ̀yin 100 bẹ́ẹ̀ ń bì kí lè o tó sú àlá tí ó dùn lórí fóònù ó di àṣẹ mo náwó sí bá ń gbé kàn yẹn wá ń gbé lọ tírọ́ọ̀kì yẹn sí mọ̀ ń bọ̀ mo náwó sí fún ọkọ yín kò ní jáàmù lọ́wọ́ ẹ̀ lásìkò tó bá ti bẹ̀rẹ̀ sí fi ṣiṣẹ́ ẹ̀ ní mọ ibi mọ́ ó dàṣẹ yes.
2: Ìgbà tí yóò agbede ní ọjọ́ Thursday so ida to jojo saturday o ni 77 ni ati o li communion mo wa da si fun awon won ni o ni ma kokko fi fo moto yen nu o na lo de kokko fi lo fo nu so ijo monday yi ni moto yen se wa bere ise
0: o ti bere ise la ni jeta
2: bon
0: yo ma mu wa o
2: ah jesus
0: eyin go change the tension la wa nice e wo bolon mi se nse angeli tan won si tun le ran si o gbogbo awon ti mo nso yi won angeli si won ni o olon o ba ngbo ai moye jo to tin gbadua pe oluwa mo fe en ti o fun mi ni ka instrumenta ti mo gba ni instrument be se mo so bo leyin adua ta ba gba loni emi mo jeri emi mo jeje pe ma fun awon 3000 ni anointing o lagbara olon ni church loni baba tin jade eni kan ni mi o ti gba paper temi na o ti ma so sinu omi bo number 4 ni agbara lati join eni kan ni bo ni prayer wa lori facebook loni 6:30 na ni e ba wa ta nse prayer lo one church a wa nbe lagbara eni to laye atun ori facebook atori youtube ni kan ma wa laaro yi e si jamo wo boya wa lori tiktok na e je mo fe le se lo ago me eje so pe gbogbo eyin te ba fe wa si service loni e tete de church ni ago mejo e ba wa nu adua bo de meje bo de mefa bo de marun o ba wa nu source ngba ti o ba bi e kuku ji ade ni meje eyin te ba nbo e mo ba wa nbe e mo ba wa nbe yago to ba di but isin kan pe la se yo si pari si 10:30 loni eje mo fe le se lo engineer
2: mo dupa lowo olorun lo
0: so oyin bi de ti n soro
2: ana ayoni lati matogun leko
0: beti wa
2: ben
0: nice
2: mo dupa lowo olorun bi pe olorun ba mi ko ile ilako pari
0: e ti ko ti abu senti tele
2: yara kan ta ti ko lati 2009
0: 2009 le ko yara kan
2: ben gba to wa di 2022 mo wa fe send di 8000 sojo odun oja odun lona laro
0: okay
2: mo wa mu iwe ta fi ma send owo majemu mo wa mo pori e ni mo fi ile mo ba send e
0: e ba send 8000
2: cv
0: lowo ba bo so sosi
2: lowo ba bo ti sosi
0: mo
2: ba be si ni ro pa kini mo wa se bayi olorun ta lo fe ba mi gba oja jade mo sa bere si ronu mo
0: ba jura
2: gari elubo
0: le mo ta 8000 wa yoko nu e
2: mo sa se ba mi gba lojo na ni e ni mo ba pe omo mi okunrin kekere mo ni mo fe send owo ti oja o pe church ni mo de se ni seki ti mo send e si o o ni ki ma worry o ni gbogbo atijọ ita ti n ta na kini ki le se nbe
0: church
2: mo ba dupe lowo olorun bomo yin sase bere ni e lati 2022 mo bere ti ni ba mi pari ile yi
0: se e pari e ni
2: a ti pari e o a ti ko sinu e
0: e ti ko to owo te se si san si won mo ti ko pa won mo ti fo ni se iyawo e bayi wa ma mi ri ni n

0: ọwọ́ yẹn lórí ìròyìn ayọ̀ kan wọ́n fi hàn mí yẹn ohun tí ènìyàn bọ́ ṣe láṣetì ohun tí àwọn kan dọlọ́n sí lórí ayé rẹ̀ ọlọ́run mo sọ pẹ̀lú àṣẹ pé láti òní lọ kí ẹ̀mí mímọ́ kọ́ máa ṣe fún ọkọ rẹ̀ olúwa sọ fún mi láti ọ̀sẹ̀ tó kọjá ó ní máa bẹ̀rẹ̀ sí ṣe kò ṣeé ṣe kò ṣeé ṣe kan ní fi hàn mí yẹn gbogbo kò ṣeé ṣe ayé rẹ̀ n tí wọ́n pè ní mistake mọ̀mọ́ pè àṣẹ ni ó parí iṣẹ́ gbogbo kò ṣeé ṣe rẹ̀ gbogbo àṣìṣe rẹ̀ sista ìjọ ṣe àmì kó tó dalẹ̀ kó di ṣíṣe ṣe lọ̀rọ̀ rẹ̀ gbọ́ màmá kò ní pẹ́ tí wọ́n ra mọ́tò fún yín ẹ̀dùn ní mọ́tò sọ ma tọ́ba yín kọ́ ni ẹ mọ́ wa kò ní wálẹ̀ àwọn yòókù náà ò ní wálẹ̀ onú ọ̀jẹ̀wọ̀n mọ́ o ṣe gan o nice gbogbo ẹ̀yìn ara lé ìwọ náà jẹ̀wọ̀n mọ́ ẹ̀wọ̀n tó mú testimony ìyá yẹn jáde mi ọmọ tó ṣe tó fi ní àkúwọ́ sílẹ̀ tó fi jẹ mọ̀kútó láti wá ń gẹ́lì kí ẹ̀mí mímọ́ kó sí ojú rẹ̀ sí ẹ wo mi ò tí ẹ léròyìn gbogbo oríṣiríṣi nǹkan tí ẹ̀mí àwọn wòlíì ń ṣe ǹjẹ́ jẹ́ mọ̀ fáwọn kan ni wọn èrí áńgẹ́lì èyí ọ sí wọn kì í ṣiṣẹ́ kankan fún wọn ẹnìkan ní kí ló fà á torí pé wọn ètí ìdí ajogún ìgbàlà nínú ìwé hebrew chapter 1 verse 14 bí bíbélì ṣe sọ́nà mo ṣe jù ú lẹ́yìn ó ní áńgẹ́lì oníṣẹ́ ìránṣẹ́ akọni wọn bí tí wọ́n máa ṣiṣẹ́ ìjọsìn fún àwọn ajogún ìgbàlà ìwọ tó o bá jẹ́ ajogún ìgbàlà áńgẹ́lì ó wà dọ̀ rẹ̀ ó lè mí fi ń bẹ̀ yín o ìyanu tó ga jù tó lè ṣẹlẹ̀ sí ọ ni pé kó o dá jésù olúwa mọ̀ gẹ́gẹ́ bí olúwa tólùgbàlà òní lọ́jọ́ àánú ẹja lọ church ẹ̀yin 3000 kan tí mo ti sọ ìlérí fún màá fún yín because a tún lo àánú tí wọ̀nyí a sì tún lò lónìí náà a sì tún lò bí ògo ṣe ń jẹ ti ọlọ́run títí ọ̀sẹ̀ yóò fi kanlẹ̀ ni àwa ti dé chọ́ọ̀tì látàná tuesday so ẹ̀yin tẹ́ ẹ bá ń bọ̀ láàárọ̀ yìí náà ẹ máa tètè bọ̀ ẹ dé títí 6:37 nígbà tí ọba ìdí 10:30 a ti kúrò ní church and mo gba ọlọ́run gbọ́ pé ó ní ọjọ́ àánú wà láàánú gbà ẹ̀yin wo lẹ fẹ́ san re àánú ẹ̀yin tẹ́ ẹ rí ìdá mẹ́wàá lánàá tó owó lánàá san ìdá mẹ́wàá rẹ kí gbogbo èèyàn wá rú ẹbu àánú ọlọ́run jọ jáńgẹ́lì mi ó ṣàánú mi ìjọ kan lọ kájú àdúrà account number ni fún ọmọdé àtàgbà tó fẹ́ rú ẹbu àánú 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde bí èèyàn bá wọlé ẹlu eléyìí 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International ló ní ó gbé jáde gbogbo ọmọ ọlọ́run ni kò rúbọ àánú mo ti máa sọ tó bá ti dọjọ́ Wednesday báyìí mọ́ fọ̀rẹ́ àánú ṣeré ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí dà ẹ wá kúnlẹ̀ wá dọ̀bálẹ̀ ẹ jẹ́ kí n gbàdúrà ẹ̀yin tẹ́ máàkì wedding anniversary yín náà ẹ jẹ́ ń sọ tẹ́lẹ̀ sí ayé yín kárángẹ́lì sí yín ẹnìkan ní wòlíì ẹsẹ̀ bíbélì wo la fẹ́ kàkẹ́ tó gbàdúrà ẹsẹ̀ bíbélì tá a kà lónìí ní ìwé Psalm láti 31 títí wọ 36 Psalm 131 ó ní àríwẹ̀ ìparí ìwé Psalm ẹ kúnlẹ̀ ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí àtẹ̀yìn tẹ́ mark wedding anniversary yìí ẹ jẹ́ ń fi gbàgbọ́ gbàdúrà fún yín so ráyé tó ń bá lọ yìí oríire ni wàá ṣe wàá gbádùn ayé wàá tún gbádùn ayé tí ń bọ̀ ọlọ́run ń bọ́ ìdílé yín ò ní bàjẹ́ márèèjì rẹ ò ní dàrú so wáyé bó ṣe lé lọ́dún kan sà bẹ́ẹ̀ ṣe lé lọ́dún kan mà ẹ máa ti inú ògo wọnú ògo àti nínú ọlá wọ́n wàá rí pé ayé ó bẹ̀rẹ̀ sí san ju ti tẹ́lẹ̀ lọ happy birthday long life and prosperity happy wedding anniversary gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ jẹ́ loud kó neat 08 88 71 65 66 ẹ send the message ire àtànú kọ bá yín you are blessed It is worth it.
1: From Lagos, this is
2: Jordan 105.5 FM. This is Jordan 105.5.
3: Nation with the boys for entrepreneurs.

0: From Lagos, this is
1: Station with the boys for entrepreneurs.
2: Ọlọ́run tó yí ìgbà àti àkókò padà, ó ń bẹ láàyè síbẹ̀. Yóò ti ń ṣe nígbà ni, ó tún ṣe jù bẹ́ẹ̀ lọ ní àkókò yìí. Nínú ayé àwọn ènìyàn tí wọ́n ní àkókò láti ké pé. Ìgbà mi gbọ́dọ̀ yí padà sí rere. My situation must change. Ní ìpàdé àdúrà pàtàkì tí Ọlọ́run ti gbé kalẹ̀ tí ó fi ń ra ìgbà rere padà fún àwọn ènìyàn tó ń wá síwájú rẹ̀ fún ìyípadà sí rere. Ogun Jésù dogun ọ̀tá lọ, agbára ìmọ́lẹ̀ ju tòkòkò, agbára tó fi ọ sójú kan náà yóò pòórá, agbára tó fi ọ sí ipò tí kò ti Ọlọ́run yóò dohun ìtàn, ìgbà tó le koko yóò rọjú, ìgbà tí kò rọrùn yóò bẹ̀rọ̀, àyípadà sí rere yóò dé bá ayé rẹ̀.

0: sí lórí Facebook Apostle Dr. SMO Mustafa JP Baba Sebi Oba Bude jẹ lórí YouTube Baba Sebi Oba Official TV Ọlọ́run máa gba ara ìwọ náà fún ẹ padà wàá bẹ̀rẹ̀ sí ni máa dára ire Sebi Oba lórúkọ Jésù Amí.
1: This is Jordan 105.5
2: Nation with the voice for

0: ìjọba àwọn tí wọ́n mọ̀ nípa òfin àti àwọn tí wọ́n mọ̀ nípa ọrọ̀ ajé ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà ètò ìlera torí pé iléeṣẹ́ jordan fm 105.5 ohun yín àtohun wa ibi tí ó ti jọ ń ṣiṣẹ́ pọ̀ náà leléyìí a dẹ̀ ń ṣe àgbélárugẹ àwọn tí wọ́n ní àfojúsùn fún ohun tó da láti ṣe ìtàwọn olóyìnbó ń pè ní entrepreneur ibẹ̀ gangan là wá wà pẹ̀lú value tí ó ṣe pàtàkì ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí a máa mú àwọn ìròyìn ọ̀hún ní bébèbé torí ìjọba àsìkò pàápàá jùlọ torí àbàbá wa ohun tá a tún jọ gbéyẹ̀wò náà láàárọ̀ tòní ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn ìwé ìròyìn tó wà ní ojú ẹ̀rọ eléyìí tó wà lọ́wọ́ mi láàárọ̀ tòní pàápàá jùlọ ìwé ìròyìn daily post ìwé ìròyìn the punch náà wà bí àti nigerian tribune àwọn ìròyìn náà ni màá máa ba ojú wò lẹ́yọkọ̀ọ̀kan èjèèjì ṣùgbọ́n ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti agan òṣèlú gẹ́gẹ́ bí peter obi tí wọ́n ṣàlàyé pé peter obi tó jẹ́ ajáde dupò fún ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú nigerian democratic congress ìyẹn ndc wọ́n ní ó ti ní òun máa wọ́ ẹnìkan eléyìí tó jẹ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ kenneth okonkwo òun wọ̀ lọ sí ilé ẹjọ́ o látàrí àwọn ohun tí ó ń sọ eléyìí tó ń sọ sí òun tí kò bá òfin mu pàápàá jùlọ tó jẹ́ pé ohun tó lè ba ni lórúkọ jẹ́ ni wọ́n ní kódà kingsman kenneth okonkwo wọ́n ní àwọn ó gbé lọ sí ilé ẹjọ́ pàápàá lẹ́yìn iwájú adájọ́ eléyìí tí ó jẹ́ adájọ́ alex ejesemi san àti alex ejesemi san náà ni wọ́n ní òun ni yóò jẹ́ adájọ́ òun gẹ́gẹ́ bí ẹ̀sùn tí wọ́n fi kan okonkwo látàrí bíba orúkọ peter obi bíba jẹ́ wípé ó gba owó tó tó mílíọ̀nù mẹ́wàá lọ́wọ́ àwọn ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ìyẹn àwọn mòye tí wọ́n jáde ń bẹ̀ ó wà nínú ìwé ìròyìn daily post ìyẹn fún ti òwúrọ̀ tòní látàrí peter obi ṣe ni ọ̀rọ̀ tó sọ̀hún tí ó lẹ́rìí rẹ̀ lọ́wọ́ ó dá o já pàdé nílé ẹjọ́ bákan náà ni wọ́n ṣàlàyé síbí báyìí wípé gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch bóun náà ṣe gbé jáde wọ́n ní àwọn kan rèé o eléyìí tó jẹ́ wípé wọ́n ní látàrí ọ̀rọ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ ẹjẹ́ múyùn nínú ìwé ìròyìn the punch náà ló wà wọ́n ní látàrí àwọn ọmọ iléèwé eléyìí tí wọ́n kó ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní ọ̀gá àgbà ọlọ́pàá ní orílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn ẹgbẹ́ tókun òun náà ni wọ́n ti ṣàlàyé pé àwọn ti gbé àwọn ìgbìmọ̀ kan dìde o látàrí àwọn ọmọ ogun pé kí wọ́n tètè wá nǹkan ṣe sí i gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ọlọ́pàá ìyẹn ọlátúnjì dìísù gẹ́gẹ́ bí wọ́n ṣe ń fi ọkàn àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lọ́kàn balẹ̀ wípé àwọn agbófinró ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí tí wọ́n ó ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò míì láti rí dájú pé wọ́n dòla àwọn ọmọ ọ̀hún àti àwọn olùkọ́ eléyìí tí wọ́n wà ní àkàtà àwọn ajínigbé gẹ́gẹ́ bí ohun tí ọ̀gá àgbà ọlọ́pàá ọlátúnjì dìísù gẹ́gẹ́ bí ohun tí wọ́n tó wá sọ látàrí ọ̀rọ̀ tí ó jáde lánàá níbẹ̀ náà ni bàbá ti ní láti lè jẹ́ kí ètò ààbò kó tún fẹsẹ̀ múlẹ̀ dáadáa o wípé gbogbo ọ̀kadà eléyìí tí kò bá ti ní plate number ìyẹn nọ́mbà ìdánimọ̀ rẹ̀ wọ́n ní kí wọ́n máa mú wọn o kí wọ́n sì máa fi òfin gbé bẹ́ẹ̀ náà ni ọ̀kadà tí òun bá tiẹ̀ ní nọ́mbà ìdánimọ̀ ṣùgbọ́n tí nọ́mbà ìdánimọ̀ rẹ̀ tó ti bàjẹ́ tí ò ṣiṣẹ́ mọ́ tó ti pẹ́ wọ́n ní pé kán máa gbé àwọn náà wọ́n ní eléyìí gan yóò jẹ́ kí ètò ààbò kó tún fẹsẹ̀ múlẹ̀ torí pé àwọn ajínigbé yìí wọ́n ní àwọn ọ̀kadà alùpùpù òun náà ni àwọn ẹṣin òkọ́kú yìí àwọn ajínigbé ni wọ́n fi bẹ́ẹ̀ ń lò jù láti fi rí dájú pé wọ́n ń ya bo àwọn ìgbèríko ìpínlẹ̀ àti àwọn abúlé gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ọlọ́pàá ìyẹn ọlátúnjì dìísù ó wá ní àwọn ti ṣe tán báyìí o wípé pàápàá jùlọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ bí wọ́n ṣe kó àwọn ọmọ àti àwọn olùkọ́ wọn wípé àwọn ti rán àwọn ọlọ́pàá tí wọ́n tún jẹ́ pé wọ́n tún mọṣẹ́ dáadáa láti lè wọ inú igbó pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò míì kí wọ́n sì rí dájú pé wọ́n gba àwọn ọmọ náà wọ́n gbà wọ́n sílẹ̀ o ó wà nínú ìwé ìròyìn punch láàárọ̀ tòní ẹ̀yin fẹ́ ṣe rí ìròyìn ọ̀hún ẹ̀nàwọ́ gan ìwé ìròyìn punch ẹ bá ìròyìn ọ̀hún bẹ̀ o bákan náà ìwé ìròyìn eléyìí náà ń sọ̀rọ̀ nípa òṣèlú o níbi tí àbúrè tó ti ní mi ò ní dákẹ́ o láti má sọ̀rọ̀ kùnbákùngbé sí peter obi oro gbogbo ki se lori alabaun oro Peter Obi na lo tu je yonbio gege bi eni ti o ti figba kan je alaga gbogbo fun egbe oselu Labour Party Julius Abure o lo nsalaye loju amu maworan lana nigba ti won fi oro jomi to roro pelu e lori ero ayelujara kan ti won tin soro nipa oro oselu nibe na lo tin so wipe se ri lori wipe mu soro kunbagungbe abi mu nta si Peter Obi oni ki se pe boya ija oju lasan abi ija ara eni nikan oni ki bi ko se ija egbe tori pe ipa ti Peter Obi gan to ko ninu egbe oselu Labour Party ohun lo lo lokohun oni gbogbo wahala ti Peter Obi ati awon to ku ti won si da sile ohun na lo n fa rogbodiyan ninu egbe oselu ohun gege bi o se wa te si waju iyen Abure oni se ri Peter Obi ati Alex Oti oni awon wo yi gangan na ni won da awon egbe kan kale ninu egbe oselu Labour Party ti won pe won ni critical committee oni be na ni won si ti won leyin oni awon won yi gan ti won gbe kale gan na ni won da wahala sile o ninu egbe oselu Labour Party o wa ni ewo emi o ni dake o tori pe ohun to se yi ko ba ofin egbe wa mu be na lo si je pe da o ti da ale tan o wa sa lo on awon o se egbe won mo o lo se egbe wa ni ma soro ni ewo se ri Peter Obi won ma soro nipa re sugbon ki se ija emi ati enikan bi ko se ija egbe o wa ninu iwe iroyin punch iyen fun ti owuro ti toni na te ba na gan e ba iroyin un be lekun rere iroyin Daily Post na ni iroyin ele na ti jeyo o gege bi won se test waju won ni awako koropin kan re to je wi pe o pade iku ojiji iyen ni ilu Eko gege bi won se test waju won ni lana ni ijamba oko kan waye o latari bi oko koropin yi bo se kolu oko kan eleyi ti won pe ni Toyota Tundra eleyi ti won ni ohun gangan na ni won jo kolu ra won to si je wi pe arakunrin ohun gbe mimi gege bi awon ajo lastma iyen awon ajo ti won ri si oro oju popo ati igbokegbodo oko gege bi won se fi idi isele ohun mule lati enu agbenuso won iyen Adebayo Taufik ohun lo ba won akoro isoro natari ikolu ohun ati ijamba oko ohun oni se ri oko koropin yi ohun gangan na lo je wi pe o kolu moto kan ti won pe ni Toyota Tundra ti won si ni pe eyi na lo fa iku ojiji iyen fun eni to wa koropin ohun kolorun ba mi o saanu ohun ta je la nwa ka ma pade ohun to yo je wa o won ni lese kese na ni awon agbofiro ti apa ti sele ijesha ti won wa nbe un ni ilu osodi won ni ese kese na ni won ti sise papo pelu awon ajo lasma ti won si ri daju pe won ri gbogbo e o lo bo se ye ko lo ti won si ni won gbe oku arakunrin ohun won gbe kuro nibe o ti won si ri daju pe gbogbo nkan o lo dede gege bi awon ajo lasma won se wa salaye won ni ise takun takun na ni ise ilese olopa ni won se lori oro ohun be na ni won si ni wipe se ri oko mejeji na ni won ti ko lo si awon ago olopa lati ri daju pe won tun se opolopo iwadi mi lori isele ohun boya break kan lo fail ni o boya nkan kan lo sele ni o sugbon gege bi iroyin Daily Post o se salaye ni won ba laaro toni ohun na ni wipe awako koropin kan oni won ni o se ijamba ori ijamba to si gbe mimi ninu ikolu ohun o bakan na je npada sinu iroyin punch latari oro ti eni ti o je agba Islam esin Islam lo ile de wa Nigeria iyen Sheikh Ahmad Gumi Gumi soro laaro yo eni ki o wi abi Gumi ni ewo ko se ni kenikan ti o so fun wi pe ko won ma lo bi kankan lo ile de Nigeria o to ro mo ni ilu lohun omo ilu to si be ohun si leleyi oni ko se eyan kan ti o wa jade wi pe Gumi o onoju bi to lo lo ile de Nigeria gege bi Gumi se salaye latari oro eleyi ti awon eyan
1: yo bi ni no trek problem ina do

0: ẹjẹ mú ẹnu ba ìròyìn ilé iná gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ sínú ìwé ìròyìn punch lábẹ́ ìsàlẹ̀ ńbẹ̀ o punch metro ló gbé wọ́n ní iléeṣẹ́ ọlọ́kọ̀ ojú irin orílẹ̀-èdè nàìjíríà ìyẹn nàìjíríà railway corporation nrc wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé èèyàn mẹ́ta di olóògbé lánàá ọjọ́ ní alẹ́ ọjọ́ ajé ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún 2026 lásìkò tí ọkọ̀ ojú irin wárí ìtapè tí wọ́n ní ó ya kúrò lójú ọ̀nà rẹ̀ ní agbègbè agbọ̀ ní ìpínlẹ̀ delta iléeṣẹ́ náà fi kún pé ẹ̀ka mẹ́rin ló ya kúrò lára reluwé náà ọ̀gá àgbà iléeṣẹ́ nrc dókítà káyọ̀dé ọpẹ́fà ó tún fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde kan nílẹ̀ tó ti ṣàlàyé pé ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n ti rán àwọn ẹ̀ka eléyìí tó yẹ kí wọ́n lọ síbẹ̀ láti ran àwọn èrò ọkọ̀ náà lọ́wọ́ ṣùgbọ́n ìròyìn pọ̀ lábẹ́ ìròyìn ọ̀hún láàárọ̀ tòní ṣùgbọ́n torí ìjọba àsìkò ẹjẹ́ ń lọ polówó ọjà ká pawó wọlé ò torí ìpolówó náà làgúnmòwò tá a bá wá dé àámú ìròyìn bíi 2-3 kémi àti àlejò mi comrade ọlá wọn ó dárúkọ wọn gangan ṣùgbọ́n comrade ọlá la mọ̀ wọ́n sí wọ́n jẹ́ ọ̀pọ̀ pàtàkì lára àwọn olólùfẹ́ iléeṣẹ́ yìí pàápàá ètò ọ̀tún ìwé ìròyìn láàárọ̀ tòní àwọn làlejò mi láàárọ̀ ọ̀jọ̀gbọ́n ni wọ́n ṣùgbọ́n ẹ jẹ́ ń dókè náà kí n polówó ọjà à ń tẹ̀síwájú.
1: ẹkú bójú ọjọ́ ti rí ní gbogbo ibi tí ẹ ti láǹfààní láti máa gbọ́ mi ní àkókò yìí orúkọ mi ni ọmọ ọba dídì jàdémì wá kọ́kọ́rọ́ ọ̀rọ̀ tí mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ shefa homes and properties ṣáájú ẹ kọ àwọn nọ́mbà yìí sílẹ̀ torí pé ẹ nílò rẹ̀ ní kòpẹ́kòpẹ́ 08065143581 lẹ́ẹ̀kan sí 08065143581 tàbí 091-223-88541 ìròyìn lákan ni mo mú wá fún yín o láti iléeṣẹ́ shefa homes and properties iléeṣẹ́ tó ń sọ ní donílé pẹ̀lú ìrọ̀rùn kékeré alákan a máa ní lórí ọ̀gáni kan láwùjọ òkúta àlárì ní bàbá aṣọ olóògbòjò ní bàbá egungun ìròyìn ayọ̀ tí mo mú wá fún yín ní ti iléyà special promo tó ń lọ lọ́wọ́ ní shefa homes and property pẹ̀lú san díẹ̀díẹ̀ àwọn ilẹ̀ wa tó ń gbóná lọ́wọ́lọ́wọ́ tó ń gbóná fẹlifẹli ní ti lush avenue home tó wà ní mọ̀jọ́dá ní ẹ̀pẹ́ kì í ṣe ilẹ̀ olómi o tó dà kì í ṣe inú igbó rárá kódà kò jìnnà títì márosẹ̀ rárá àwọn landmark wa fún àrídájú ní yaba tech ẹ̀pẹ́ campus Lagos State University of Education, Michael Otedola College of Education, Ẹ̀pẹ́ Resort and Spa. Bí ẹ̀dínkù ti ṣe dé bá àwọn ilẹ̀ wa látàrí iléyà special promo, bẹ́ẹ̀ náà ni san díẹ̀díẹ̀ tún wà lórí àwọn ilẹ̀ wa káàkiri. 500 square meters wa jẹ́ ₦5,000,000 ní ìgbà tí 300 square meters wa jẹ́ ₦3,000,000. Bẹ́ẹ̀ bá ti san 500,000 ẹ máa bá iṣẹ́ lọ lórí ilẹ̀ yín lọ́gán ní ẹgbàá location yín tí ó sì máa san ìjókù láàrin gbèdéke ọdún kan ló bá tán fún ti promo bí ẹ bá ti ra ilẹ̀ plot kan lásìkò yìí a ó fún yín ní ẹran àgbò ńlá kan fún ọdún ìyẹn ẹran àlájì ni o kì í ṣe ìkérègbè tàbí ọmọ ẹran àwọn ilẹ̀ wa tó wà ní pápáláńtó ó wà ní àlàáfíà park and garden pápáláńtó ní ifọ̀ ₦1,000,000 ni 500 square meter 600,000 ni 300 square meter bí ẹ bá ti san 100,000 péré ẹ ó máa bá iṣẹ́ lọ ẹ sì san ìyókù tán láàrin ọdún kan kì í ṣe ilẹ̀ inú igbó rárá o àwọn landmark wa ni government science and technology ìlàrò poly lafarge cement ẹ ó fi ojú yín rí àwọn nǹkan tí ẹ fẹ́ sanwó rẹ̀ bí ẹ bá ti ra one plot of land ní àlàáfíà parks and garden ní pápáláńtó ifọ̀ ẹ ó gba ìrẹsì àpò kan tí ẹ ó sì gba òróró tí ẹ ó fi sèé bí ẹ bá wá ra éka kan ní pápáláńtó tí ẹ ṣe deposit 500,000 ẹ máa gba odidi àgbò ńlá kan bẹ́ẹ̀ bá ti lè ṣe deposit 500,000 naira ṣe ẹ rí wípé ìrọ̀rùn ńlá iléeṣẹ́ shefa homes and properties ni wọ́n mú wá fún wa àwọn ilẹ̀ wa kò sí nínú aginjù tàbí inú rárá o kódà kò jìnnà sí òpópónà márosẹ̀ kò sí wàhálà ọmọ nílẹ̀ òǹtẹ̀ agbẹjọ́rò wa wà lórí àwọn ilẹ̀ wa fún àrídájú ṣe wá rí wípé bí ògùn ẹni bá dalè lójú à ń fi gbárí ni bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ shefa homes and properties fún àwọn gbajúgbajà nígboro àwọn lọ́lá àwọn ẹni yìí wọ́n sọ fún yín pé iléeṣẹ́ tó fi gbọ̀rọ̀ jẹ kà ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà ní diaspora tẹ́ ẹ̀ ń gbọ́ wa yẹn tẹ́ ẹ wà ní òkè òkun tó wù yín láti ní ilẹ̀ ní nàìjíríà àǹfààní wà fún yín o pẹ̀lú ẹ̀rí àrídájú and she property consultant, property management, developer, building engineering, property filling. Bioko Baji, Ilaoki Ko, Emabo.
2: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
3: the voices.
1: New release, Sheffer Homes and Properties, ni number 5, opposite Bukwa Bagi, number 085-14-3581. Lekon si 080-65-14-3581. WhatsApp wani 091-223-88541. 091-223-88541. Website wani www.sheffahomesng.com. Bi mo ba ti so ti to fun yin e ma wa iroro ibomi mo o awa ke ba won hera rara ni bi pe a ma hera ti o lomo ninu Sheffer Homes and Properties lo ni a o ni sin kokoro ku o a o ma reti yin dara awon gun to dara ju lati fi sile fomo wa ni ile ati ile Sheffer Homes and Properties ti won wa ni 5 Charity Road opposite UBA Bank ku oba gege leko lo ni ke wa dolile ninu awon ile wa to wa ni Lodge Avenue Home ni epe ni Mojoda tabi Alafia Park Garden, Papa Land 24. Awon ile wa ki se du gba binu ra. Atun ni ile ni Abeokuta, Ibadan. Muwe Ibafo, Ibejuleki, Aja ati bebe lo. Ileya special promo nlo lowo o. Bi ediwo ti wa lori awon ile wa. Be ni e tun ma gba ebu bi eran, iresi ati ororo ni elekaje. Ko si wahala omo nile lodo wa o. Aye tu wa fun so die die. Maximum security guarantee. Ojo Saturday keji ati ikeri ni osoosu. La ma ku awon eyan lowo awon ile won ni awon bi ti wo ba ra le si. Bi o ba ti sowo die, o ma ba ise re lo. Fun funny, lati ra ile to fini lokan bale lodo wa e pe sori number yi 0806 514 3581 0806 514 3581 tabi lori WhatsApp 0912 238 8541 0912 238 8541 website www.sheffahomesng.com pelu Sheffer Homes and Property ile rira di rorun gba akole mara Otunu weroyin ni ikoni Jordan 105.5 FM o ba le gude bi

0: FM.
1: Àwọn tí wọn dúró ní ìjọba ìbílẹ̀ Anka ní agbègbè kan tí wọn pè ní Gadamaya ní ìpínlẹ̀ Samfara. Wọn ní láàrin wákàtí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni àwọn agbébọn ọ̀hún àti àwọn ọmọ ogun àtọlọ́pàá àti gbogbo ẹ̀ṣọ́ aláàbò ni wọn fèsì wọn. Ṣùgbọ́n nígbà tó yá àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ wọn ni wọn gbìyànjú láti sá lọ. Ẹ wo ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní o tẹ bá ní ọwọ́ gan ẹ bá ìròyìn ọ̀hún bẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ẹ jẹ́ kí n mú eléyìí torí ìjọba àsìkò wa ká má gbàra wa lásìkò bẹ́ẹ̀ náà ni wọ́n ti sọ̀rọ̀ láàárọ̀ tòní o wípé àwọn ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin lánàjọ́ ìṣẹ́gun náà ni wọ́n sọ̀rọ̀ jáde wípé ṣẹ́rí o wọ́n sọ̀rọ̀ wípé ẹni tó jẹ́ mínísítà ìyẹn fún ọ̀rọ̀ ètò ìṣúná àti ọ̀rọ̀ ìdàgbàsókè ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní kó tètè wá sí ilé ẹjọ́ o kó wá ṣàlàyé gbogbo àwọn owó eléyìí tí wọ́n ní wọ́n kó lẹ̀ láti fi ṣe ọ̀rọ̀ ààbò eléyìí tí wọ́n ní wọn kò rí àkáǹtì yẹn ṣe wọ́n ní kó wá sọ̀rọ̀ kó máa bọ̀ kó kọ kó gbogbo dọ́kúmẹ́ǹtì rẹ̀ kó máa kó bọ̀ wá sí ilé ẹjọ́ kó wá ṣàlàyé bí wọ́n ṣe ná owó ọ̀hún. Látàrí bẹ́ẹ̀ náà ni Peter Obi náà ti sọ̀rọ̀ pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbèsè tá a ti jẹ lórílẹ̀-èdè Nàìjíríà máa ti pọ̀ kẹ́ owó yìí pọ̀ pọ̀ pọ̀ ó yá o àwa náà ọmọ Nàìjíríà ṣáà ni wá ẹ bọ́ta ẹ wá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe náà. Peter Obi náà ni kí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó wá ṣàlàyé ohun tí wọ́n fi owó tí wọ́n yá tá a fi jẹ gbèsè tó tóun kí wọ́n jáde kí wọ́n wá sọ. Ìyìn náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ ti tòní ẹ lọ ṣẹ̀rí ẹ̀kẹ́gbà change ẹ̀ ń bẹ̀ láàárọ̀ yìí. Ẹ jẹ́ lọ sókè kí n padà dé àwọn ọ̀rọ̀ tá a sì fẹ́ gbé yẹ̀wò láàárọ̀ yìí pẹ̀lú àlejò wa kó tó di wá àtúnṣojú òpólẹ̀ fẹ́yìn ara lé kẹ ajọ mẹ́nubà láàárọ̀ ẹ kú kalẹ̀ à ń tẹ̀síwájú.

0: Jordan 105.5 FM.
1: Igi pọ̀ ní gbólóòótọ́ ká tó fi igi ọmọ gbẹ́gbẹ̀dù Jordan 105.5 FM ọ̀bà ni ẹjọ́.
2: Ọ̀tá fàsókè yìí dòbò rí bọ́ba yìí ò rí ọ kedere ní tọ̀rú wù ọ́ jáwọ́ níkà is the best anti-crime program to lis ten to jáwọ́ níkà wèrèpè fi gbogbo ara jó ní ètò tó láwọn oníṣẹ́ ẹbí wọgbẹ́ jáwọ́ níkà àwọn ìwà àkà tí ò ṣe bọ́mọlúwàbí díẹ̀ jáwọ́ níkà kò ṣe má gbé ètò tẹ́ ò máa gbádùn ní gbogbo ọjọ́rú Wednesday látago mẹ́ta ọ̀sán lórí ìkànnì Jordan 105.5 FM pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín agbólóhùn bí ọ̀jẹ̀ dèndé bí àgbà fún polówó ọjà ẹ pé 0802-585-0558 lẹ́ẹ̀kan sí 0802-585-0558 jáwọ́ níkà.
3: On social media, Facebook Jordan 105.5 FM, Twitter Jordan 105.5 FM, Instagram Jordan 105 FM.

0: ẹni sí ahá tó rán ibi sínú ayé rẹ tó ń sọ̀rọ̀ òdì sínú ayé rẹ ní orúkọ Jésù agbára wọn kó dòkú agbára wọn kó di òkú ipa wọn kó di òkú mọ́jẹ̀mú wọn kó di òkú ọwọ́ wọn kó jóná agbára wọn kó jóná gbogbo ìrẹ́ òdì àlá òdì tó dìde dúró sọ́sọ́ sí ọ láti pa ọ lára láti dẹ́rù bà ọ láti gbé ọ mẹ̀ lórúkọ Jésù iná jó wọn run ò ń gbọ́ mi lónìí ìrankíran ò ní ṣe lórí ẹ àlá ibi ò ní ṣe lórí ẹ àsọtẹ́lẹ̀ òdì ò ní ṣe lórí ẹ orí ẹ ò ní gbàbọ̀dè Jésù olúwa wa àmì ní àárọ̀ ọ̀la oyin rẹ tó ti fi yọ̀ sí yẹn máa gbébọ̀ nínú àdúà máa gbébọ̀ nínú àdúà aago mẹ́jọ sí aago méjìlá gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà yíga láti rí wòlíì tètè dé ka aago mẹ́jọ tó lù àtọkùnrin àtobìnrin ẹ̀yin ọkùnrin ẹ̀ fún yín yẹn gbàdúà o kò da kí ọkùnrin wà kí ayé rẹ̀ wà lójú kan kò da kí ọkùnrin wà kó mọ́ ní nǹkan ọkùnrin lọ́wọ́ wá gbàdúà láàárọ̀ ọ̀la ogun ayé rẹ̀ ó dẹ̀ ṣe aago mẹ́jọ sí aago méjìlá bẹ́ẹ̀ ṣe dé chọ́ọ̀chì rẹ o ẹ lókèètì abúlé ẹ̀gbá tàbí fágbà ẹ gbé ọ̀kadà ọ̀làníyì last bus stop Adetola road chọ́ọ̀chì bàbá Adéfisóyè tó wà níwájú olúrọ̀ ẹ̀yin Arógun State ẹ lè gba Madia ẹ lè gba Ìjàyí ẹ lè gba Powerline Mount Johnson Kọ́lá ẹ lè gba Bẹ̀wọlé ẹ gbé ọ̀kadà Adetola road chọ́ọ̀chì bàbá Adéfisóyè tó wà níwájú olúrọ̀ lórúkọ Jésù ayé rẹ kú níbi ayé fi ọ pamọ́ sí ojú kan tí wọ́n dá ogún lẹ̀ sí pé ibẹ̀ ni kò wà lórúkọ Jésù Olúwa gbé ọ jáde ojú kan tí wọ́n fi ọ pamọ́ sí pé ibẹ̀ ni kò wà ní orúkọ Jésù Olúwa gbé ọ jáde nínú gbogbo ìdè àti àjàgà mọ́ lọ mọ́ tayọ mọ́ ṣe rere tá a fi ayé rẹ sí ní orúkọ Jésù Olúwa tú ọ sílẹ̀ a tú ọ sílẹ̀ nínú ìdè ní orúkọ Jésù a tú ọ sílẹ̀ nínú ìgbèkùn ní orúkọ Jésù ìdè gbogbo já ẹ̀wọ̀n já ogún ṣẹ́ ìdè já ẹ̀wọ̀n já ogún ṣẹ́ ìdè já ẹ̀wọ̀n já ogún ṣẹ́ ìdè gbogbo tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ èpè ègún àdàbí ìfàyàlú àyà orúkọ Jésù yìí mẹ́jàdà Jésù Olúwa wa ẹ sẹ́ẹ̀fù nọ́mbà yìí ẹ sẹ́ndì prayer request sí mi ní orí WhatsApp máa pè mí sórí nọ́mbà yìí tí àdúrà ẹ bá ti parí kí n sọ̀rọ̀ àṣẹ sínú ayé rẹ̀ nọ́mbà náà ni eléyìí ẹ̀yin tẹ́ wà lórí WhatsApp ẹ sẹ́ẹ̀fù ẹ pẹ̀lú Prophet Michael Adéfisóyè ẹ wá sẹ́ndì prayer request yìí ìwọ pé ń tí ẹ o ogun ò ní borí ẹ o ìṣẹ́rò 85 60 97 ìṣẹ́rò 2 àwọn kan ní bàbá tá a bá pè ya ìgbé bóyá mo wà nínú àdúrà ni ṣó bá ṣe ń gbàdúrà mo tún gbàdúrà mi lọ́wọ́ látàgò mẹ́wàá lọ máa pè mo máa ń gbé kọ́ dàgò méjì òru ń gbà mí máa pè jẹ́ kán sọ̀rọ̀ àṣẹ sínú ayé ẹ̀ ìṣẹ́rò 80 85 60 97 ìṣẹ́rò 2 túbọ̀ dáadáa ìṣẹ́rò 80 85 60 97 ìṣẹ́rò 2 lórí WhatsApp ló ti ń gbọ́ mi máa sẹ́ndì prayer request ẹ báyìí ohun tó fẹ́ ká gbàdúrà lé lórí lórúkọ Jésù ara tù ọ́ ìṣẹ́gun wọnú ayé ẹ ìtura wọnú ayé ìgbàlà wọnú ayé rẹ Jésù Olúwa wa àmì.
1: Ọlọ́run tí àròyé àwọn tirẹ̀ kì í sún. Tògbọ̀ àdúrà jábẹ́sì lẹ́yìn tó képe. Tó mú ànà padà wá gèrè ayọ̀ ní ṣínà. Nùrètí rẹ̀ nínú àwọn àkànṣe ìsìn tó máa ń wáyé lọ́sọ̀ọ̀sẹ̀. Ní Christ Apostolic Church, Anointing with Fire Prayer Ministry. Àkànṣe àdúrà ìgbédìde wà fún gbogbo ènìyàn. Tó ń wojú Olúwa fún rere kan tàbí òmíràn. Ní gbogbo ọjọ́ Thursday, aago mẹ́jọ òwúrọ̀ sí méjìlá ọ̀sán ni. Wá gba ìtọ́ni wòlíì látẹnu olùgbàlejò Wòlíì Michael Adéfisóyè. Kété lẹ́yìn ìpàdé àdúrà yìí, ẹ ó ní àǹfààní láti rí wòlíì fún ìgbanilámọ̀ràn ìyẹn counseling. Olúwa ń retí rẹ̀ bákan náà ní gbogbo ọjọ́ ìsinmi Sunday. Láti wá ní ìrírí agbára Olúwa tó ń ṣiṣẹ́ ìyanu nínú ìsìn ọjọ́ Olúwa bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án òwúrọ̀ lásìkò ìpàdé àdúrà Thursday àti ìsìn ọjọ́ Sunday. Olúwa máa ń lo ikọ̀ rẹ̀ bàbá àdúrà Prophet Michael Adéfisóyè àwọn àlejò ikọ̀ Ọlọ́run àtàwọn akọrin ìjọ ní gbogbo ọjọ́ Thursday àti Sunday. Olúwa ń retí ìwọ náà ní Christ Apostolic Church, Anointing with Fire Prayer Ministry, Abraham Ezomo Street, Ofadeyan Road, Adetola Bus Stop, Ojukuru, Lagos. Pé olùgbàlejò Prophet Michael Adéfisóyè 0803-462-8479 tàbí 0802-203-538 lásìkò àwọn ìjọsìn wọ̀nyí ò ní padà sílé lọ́wọ́ fún lórúkọ Jésù

fẹ ma ti fẹ ba isoro lalẹ ni pe bi eyan ba njago ti o ba mo bi to ti wa o ma nle gan o fẹ je pe ohun ti mo tenu mo dun ninu ere ajo mi lori redo ni ke eyan ma ja ogo ti o mo ibi to ti wa pe eyan ba ja ogo ti o ba mo bi to wa bi eni ba fẹ fẹ ja o lo ma ri bi eyan ba ja ladua to n gbadua to n gbawe to n be olorun lu iyipada ṣugbọn ti o mo bi to fe dari adua esi bi eni wi pe eni ye o ti e gbadua rara de ai mo bi ta le dari adua si ateni ti o gbadua pe kan soso na do don si awa mejeji eni o n gbadua ti o mo ogun to n ja ateni ti o gbadua rara ikankan o la won mejeji mo so nibi ti won pe mi si lana mo ni ogun ni iwa meta kan iwa meta ta ye be ni agbara o ba mo bo ju fe ja o ni le se ogun o ba ti ni ala koja to le ogun ma ni iwa meta kan to le gan number 1 o ma je ko de ni ti o ko bi ara si ogun ma present ara e tabi isoro nigba mi o ma present ara e bi nkan ti o le that's why lo fi je wi pe bi aje ba fe se eyan bi ogun ba fe ja eyan tabi bi ogun ba wa ninu aye eniyan lọpọlọpọ igba awọn nkan mi ma n jẹ signal bi ọlọrun ba fẹ ko jẹ mọ o n la ogo kọja o le jẹ ko fojú kò wà láǹtakùn bí òye bá yé ọ wà á mọ wípé ohun tó ń ba tèèyàn jẹ wà láyìíká ẹ o le look too simple but àwọn kinní yẹn le ba tèèyàn jẹ mo sọ fún wọn níbẹ mo ní ogun máa ń wá bí kì í jẹ kéèyàn kọ bí ara sí òun bẹẹ ni ogun máa ń wá kéèyàn kan feel like pé nǹkan máa yí padà fúnra ara ẹ bí ogun ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn sà ló bá jẹ́ pé èèyàn ò kọ bí ara sí a tó jẹ́ kó feel like pé things will get better a máa rọ̀fẹ́ a máa jánà bí ogun ṣe rí gangan nìyẹn ẹlẹ́ẹ̀kẹta tó bá wá dé stage kan ogun máa wá jẹ́ kó mọ́ lè ní ìfarabalẹ̀ bẹ́ẹ̀ni a máa jẹ́ kó máa wá solution níbi tí ò ti sí solution ẹ̀ka alẹ́ ẹ̀kú àtàárọ̀ ẹ̀kú iṣẹ́ òní èyí tá a jọ ń gbàdúrà orúkọ jésù olùgbàlà àdúrà rẹ máa gbà bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ wà á gba àgbàyọrí àdúrà má gbàgbé àdúrà tá à ń gbà àwọn ìgbèkò àti ilẹ̀ wá èyí tó ba nǹkan jẹ́ mọ́ wa lọ́wọ́ mo sọ fún wọn níbi tí mo ti wàá sùn lálẹ́ àná mo ní ọmọ mi kan wà tí mo mọ̀ tá a jọ ń gbàdúrà ní nǹkan bíi December last year owó tó wà lọ́wọ́ ẹ̀ ó tó ra gbogbo nǹkan ṣùgbọ́n bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mo sọ fún mo ní mo máa fi ọ̀rọ̀ ẹ̀ sí àkàwé lórí rédíò ó ní dáàdì ẹ fi ṣàkàwé so that àwọn èèyàn á fi lè kọgbọ́n but mẹ́mi àti ẹ ṣe ń sọ̀rọ̀ yìí ó fẹ́ ta mọ́tò tó rà ní bí a bí 125 million ó ń wá ẹni tó máa gbé ní 4 million ó kàn wá ẹnìkan tó máa fi yá 4 million lọ́wọ́ ẹ̀ kó ń gbé mọ́tò yẹn lẹ̀ torí láàrin April ending sí àkókò tá a wà yìí ó ti ní case pẹ̀lú FCC 27 petition wò náà kàn fún torí pé ayé ẹ pàdé ẹnìkan ṣoṣo tó máa ń jáyàn bọ́lẹ̀ oríṣi àjàgà mẹ́rin ni mo mọ̀ tó lágbára àjàgà tó sòyàn téèyàn ò mọ̀ pé àjàgà ni àjàgà tó rọrùn ṣùgbọ́n tí bájáde ẹ le gan o ní àjàgà àkọ́kọ́ tí mo mọ̀ àjàgà yẹn kò ní kó má lọ bí iṣẹ́ kò ní kó má ṣiṣẹ́ kò ní kó má ṣe gbogbo nǹkan ṣùgbọ́n kó rí èrè níbẹ̀ o ní òfin rárá àjàgà àkọ́kọ́ nìyẹn àjàgà kejì tí mo tún mọ̀ o ní àjàgà tó so ẹ pọ̀ mọ́ bí òkú táìdì òkú tó jẹ́ wípé bó o bá ní nkankan ó kàn máa bàjẹ́ wẹ́rẹ́ ni wà á rí pé o try gbogbo nǹkan nǹkan yẹn ò lọ bíbélì wá sọ wípé àwọn àjàgà wọ̀nyí àti èyí tí mo dárúkọ àti méjì tó kù tí ọlọ́run á ràn mí lọ́wọ́ láti dárúkọ fún ọ nínú àdúrà wọn kì í dá àfi tó o bá da lágbára láti ọjọ́ Tuesday wo láti bẹ̀rẹ̀ àdúrà àgbàdúrà níjẹta a dẹ̀ break àdúrà wa pé àwọn ìgbèkùn àbáláyé kí olúwa kó já lára wa.
ara lana an so nipa iponju ta ko sinu eje to n ba aye wa jago be ni a de to break lola a ma gbadi adura wa mo be oloruko oluwa to laye adura to le ni oluwa je ki owa agbara jaide ifaseyin to wa lati ipinle mi wa so gbo ti mo so be ni opolopo wa o mo ta n baja a o mo pe owo ipinle le kan agbara ipinle le kan dadi mi o so pe o gba adura mi o so pe won ti ba gbadura debe sugbon o ti gbadura doju ami ti deye ma fi ja be ni mo so fo mo wa ni bi adura oluwa wa fe fi won mi pe ma gbagba yori adura o wa fi kanga won mi emi ni mo n gbe kanga ye mo kan ile kan o le mo kan ile keji o le mo kan ile keta o le mo wa ka pata baba ye wa so fun mi pe bo ba ti le fun apata yi wa kan omi be igba ti mo ji oluwa wi pe bi ogun se ri niye so ri omi ile to n gba bo se kankan nile ye to kankan nile ye o n sumo omi ma ro pe iyanu isi be pe tenikan so fun e pe bo ba ti wa sori oke to wa gbadura mi o dispute rara tenikan ba so fun e pe bo ba ti wa program wa to wa gbadura iyanu ma sele emi o dispute

tó ń jà nílé yín ó lè máa tẹ̀ pé mú owó wá awajílẹ̀ ogun yẹ ó ní mò ń bá ẹ wà pé oko tó máa ń sọ wọn tó máa ń fà wọn padà nínú ìran tí mo ti jáde olúwa já lọ́rùn mi jẹ́ra sẹ fún ẹ báyìí torí mo fẹ́ gbàdúrà fún ọ àádẹ́jọ gbàdúrà lọ́la máa wá sọ àwẹ̀ tá a máa gbà gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ti bu omi kànga tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo ti lọ fún kẹ́bù lálẹ́ sannde pé a máa máa ka sáàmù sí gbogbo sáàmù yẹ ó la máa kà lálẹ́ yìí ọjọ́ sátọ̀dé òun náà ló máa fi gbàdúrà jẹ́ ìrora sọ fún ọ pé okun ìpìnlẹ̀ le gan ìdè ìpìnlẹ̀ le gan bó bá mú ènìyàn kò ní kẹ́yàn má wọnú ìgbéyàwó ohun tó ń wí ni wípé ohun rere tí kìí ṣẹlẹ̀ nínú ilé wa kò ní ṣẹlẹ̀ nínú ẹ̀ bẹ́ẹ̀ ni sà ohun tó ń wí náà nìyẹn bó bá ti ri pé ayé ẹjọ́ tàwọn òbí ẹ kò nídìí àdúrà tó bá ti ri wípé bí ayé ẹ ṣe ń lọ bí ayé àwọn ọmọ ẹ ṣe ń lọ ò nídìí àdúrà ọ̀kan nínú àwọn ọmọ mi sọ̀rọ̀ kan lánàá mo dẹ̀ fi gbogbo òru gbàdúrà fún pé bàbá bí ìgbà tí mo fẹ́ kàwé bí ogún ṣe dìde sí bàbá mi tí mo ṣọ́ọ̀pù ìwé tí mo lọ kọ́ṣẹ́ bẹ́ẹ̀ náà ló dìde sí ìyàwó mi bàbá ó mọ̀ ti tún dìde sí mi náà àwọn ọmọ mi mọ̀ ti tún fẹ́ ṣọ́ọ̀pù ìwé alẹ́dàrú àbàkàzà oko tí kìí jẹ́ kéèyàn ó lọ jìnà nílé yín olúwa dá tàbí àdúrà oko tí kìí jẹ́ kọ́mọ lọ jìnà níbi tó bímọ olúwa já oko tí kìí jẹ́ kéèyàn ó pàdé olóore olúwa já só o ti ṣe àpèjúwe ilé tó ti jáde mọ́mì mi ò dáyà já ẹ bọ́ mo kàn fẹ́ ṣàlàyé fún ẹ so that wà á mọ bí ogun yẹn ṣe díìpù tó mọ́ gbàdúrà ò rí fèé àdúrà ò rí jìnà ni kò jẹ́ ká jọ gbà ìdádúró tó ní kìí ṣe nǹkan kékeré tó lè máa fojú kékeré wò bẹ́ẹ̀ ni sà dóòótọ́ àwọn nǹkan kan wà tó jẹ́ pé they are the result of medical crisis nínú àgọ́ ara ẹ̀ ṣùgbọ́n bó o bá wò ó dáadáa tó o bá rí i pé òré ni ṣàánú ẹ̀ ó lè jẹ́ pé nǹkan kan wà nínú ilé yín tí kìí jẹ́ kéèyàn ó pàdé àánú àbó o rò pé ó yẹ kó o fi gbàdúrà àǹtí tó bá jẹ́ pé ò lákòjọ ó yẹ kó o rò pé kí ló fà á ó lè jẹ́ pé nǹkan kan wà nílé yín tó mọ ń túká mọ̀yàn lọ́wọ́ béèyàn máa ṣe ń ṣàjọ ó pàdé olóore a lè jẹ́ pé oko kan wà nílé yín tó mọ ń fà wọ́n padà tàbí tó ń da ọ̀nà èèyàn rú tí ò ní jẹ́ kéèyàn pàdé olóore láéláé tó bá jẹ́ wípé àdágbé àdáfà ni ṣó o ti sọ́ díẹ̀ pé kì í ṣe pé bó ṣe rí fún ìyá mi àbí àwọn bàbá mi olórí fún mi ogun tí mo jà nìyẹn sà mo já ogun yẹn mo dẹ̀ make sure pé mo

0: yẹn
1: sí
0: jẹ̀bú òde
1: aago
0: mẹ́rin rọlẹ̀ a máa wà ní saga ní
1: arárọ̀
0: mi
1: power line
0: níbi ẹgbẹ́ pepsi
1: dẹ̀kùn
0: láti pàdé
1: mo
0: fẹ́ bẹ̀ ọ́
1: ní
0: orúkọ
1: jésù
0: mo fojú di ìpàdé
1: ohun
0: olúwa ló sọ
1: yóò
0: sì gbà ọ́ là
1: ó
0: ní bí ìwọ bá gbàgbọ́
1: a
0: ó gbà ọ́ là
1: àti
0: ìwọ àti ara ilé
1: rẹ
0: màá rí ọ
1: láàárọ̀. Tomorrow morning.
0: Gbogbo èèyàn.
1: Everybody.
0: Olúwa ní aṣọ tó bá dáa ni.
1: Lord, the best of your country put on.
0: Wọ́n sì pàṣẹ fún mi.
1: And he commanded me.
0: Ìfọ̀ ẹni òróró méjì.
1: To give you two oil.
0: Gbogbo ẹ tẹ́ wà ní Lagos State.
1: Lord, I'll be in Lagos State.
0: Àárọ̀ Friday.
1: Friday morning.
0: La máa wà ní Fagba.
1: We will be at Fagba.
0: Everybody.
1: Gbogbo agbátá o.
0: Prophetic hour.
1: Iṣẹ́ wòlíì wákàtí wà lórí.
0: Tó bá ti dalẹ̀.
1: Then by night.
0: Abuja yà o.
1: Abuja is your turn.
0: Ẹ̀yà ará Abuja.
1: Lord, I'll be in Abuja.
0: Ṣé múra.
1: I hope you are ready.
0: Yóò dáa fún yín.
1: Ìjẹ́gbẹ́
0: orúkọ Jésù.
1: Amen.
2: Orúkọ mi ni Lady Evangelist Funke láti Lúgbé. Mo fẹ́ dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún ohun láti Ọlọ́run ṣe nínú ayé mi tó mo máa gbọ́ program tẹ́lẹ̀ láti orí rédíò. So ìgbà tí wọ́n ti fún wa ní quick notice, mo ti kọ́lé kan ti láti 2023 mi ò tiẹ̀ bọ́dà àti lọ́bẹ̀. So máa yẹn wá fún wa ní quick notice. Mi ò gbé gbèsè bòde ẹ̀rọ ọkàn pé a lọ gba ilé mi ìmọ̀ àtọkọ mi àti gbogbo àwọn àtàjọ wà ń lé àwa mẹ́ta. La gbé inú ilé yẹn oníkálukú kú ní fíláàtì tiẹ̀. Máa yẹn ti rò pé kò sí wọn tó expect pé èmi nǹkan lè fi wọ́n lẹ̀. But the, to the glory of God, gba ọjọ́ kan mo ṣe lọ́bẹ̀ nìyẹn. Ilẹ̀ iyẹ̀pẹ̀ tí mo bù wá láti orí òkè ògo Nìbàdàn. Mo wá gbé àárín pálọ̀ nínú ilé yẹn. Mo wá gbin iyẹ̀pẹ̀ ti orí òkè ògo yẹn. Mo wá bò mọ́lẹ̀ ńbẹ̀. Mo ní tọ́lọ́run sáàmù òjò bá ti kọ́ ilé ìparí kí lálọ́ọ̀dún tó dé. Pé ṣe ni máa fi bínú ju rédíò mi máa jù sínú odò yẹn. Pé tó bá ti kọ́ torí máa ní ti rò pé a ní option láti 250
0: ogele lọ sí wà lẹ́gbẹ̀ẹ́ léyìn ni.
2: Ó ní odò kékeré tí òjò máa ń gbà kọjá lọ kì í ṣe pé ó pọ̀.
0: Ibẹ̀ lẹ́fẹ̀ẹ́ ju rédíò yín sí.
2: Mo níbẹ̀ mo máa ju rédíò yẹn sí. Ìgbà tó pè nìyẹn àwọn yẹn ti wálé wọn rí lé ju pé kí ni wọn ò lọ́pṣọ̀n ju pé kankan ṣàkútú kọ̀ntínú bẹ̀ yẹn. Ó ṣe pè mí ni mo wá fún ni on the 5th of January kó dó fún mo ní lálá olóhùn ò lè dúró. Ó ní owó téèyàn bá fẹ́ gbà pé ending of December lèyàn lè gbàjọ tó bá fẹ́ gbà. Mo ní kó ṣàdúró ní rárá wá ní òkè kò sí wàhálà. Gbogbo nǹkan tí mo ní mi ò mọ̀ kó le tó. Àwọn tó ń kan lé ní màdá wọn ṣàmà ní igi ò le tó. Wọ́n ní zinc ò le tó ìgbà tó yá gbogbo ẹ̀ ṣáà tó. Débi pé igi tó ní kò le tó ó tún sí wọn á tún fi ṣe lọ́gìn POP. Wọ́n ní màdáàmù ọlọ́run wà lẹ́yìn yìí òun á ṣàmà sọ bẹ́ẹ̀ má ní ọlọ́run sáàmù òjò. Mo fẹ́ dúpẹ́ ní ọlọ́run pé ọlọ́run parí lẹ́yìn èmi àtàwọn ọmọ mi ibẹ̀ la wà báyìí. Ọ̀rọ̀ ló máa pé oṣù kan tí a ti kó síbẹ̀. Tó o mu dẹ̀ tún máa ra rédíò mi láàárọ̀ láti bá ti kúrò ń bí mi ò lóòdùn yẹn mọ́.
0: Ẹ sọ rédíò nù mọ́.
2: Mi ò sọ yẹn nù mọ́ mo fẹ́ ra tuntun mi láàárọ̀ la lọ́dọ̀ mọ́là. Tó máa lá òdùdù yẹn lọ.
0: Irọ́ ni o.
2: Ó tọ́ ni o.
0: Somebody shout hallelujah o.
1: Yóò dà fún
0: mi. Ẹ jẹ́ bẹ́ẹ̀
1: sọ̀rí ẹ̀ ní ọjọ́ West.
0: Today be Wednesday.
1: Gbogbo ẹ̀yin tí ẹ gba ìpè.
0: All of you that believe in this commission.
1: Wọ́n fẹ́ dá nǹkan padà fún yín.
0: Things are about to be restored.
1: Náwó ẹ sókè.
0: Lift up your hands.
1: Sọ pé kí láyé ti gbà
0: lọ. What has been wanted from me?
1: Mo gbà pa.
0: I take them back.
1: Kí ni wọ́n ti gbà
0: lọ? What have they taken from me?
3: Great music and fantastic.
1: Gbà padà.
0: I take them back.
1: Oyo oyo
0: oyo oyo oyo.
3: The teams in making you the best entrepreneur you can possibly be.
1: Psalm 102,
0: Psalm 126,
1: Psalm 20,
0: Psalm 20,
1: 102,
4: Psalm 102, 126,

0: ẹjọ́ ti wá kẹyẹ kábọ̀ ìní lọ́jọ́ àánú ẹ kábọ̀ sórí ètò àṣẹṣe lórí rédíò apábí náà láti ń bọ́ lọ́ọ́ba pàdé ètò tá a gbé kalẹ̀ fún ìgbédìde ìlọsíwájú ìtúsílẹ̀ àti ọ̀nà àbáyọ yẹwà akọfìdílé lákòókò yìí prophet dr ms fabiyi baba possibility jp baba ẹ gbàdúrà fún wa lákòókò yìí sá.
1: Jehovah Jesus Christ only my care. Ọlọ́run tó ní òkè àti ilẹ̀ Dávid jábọ̀ yẹwà pé ti Olúwa ni ilẹ̀ àti ẹkún rẹ ayé àti àwọn tó tẹ̀lé sínú rẹ nítorí tó fi dẹ́ sọ̀rọ̀ sórókun sì gbẹ̀kẹ̀lẹ̀ sọ̀rọ̀ àwọn ṣan mi tó bá rí bẹ́ẹ̀ ni ọlọ́run kó lalé yín kọjá kó lalẹ̀ yín kọjá kó láyé yín kọjá kó láyé ọmọ yín kọjá nínú ìjìtẹ́wà ẹ máa bọ́ nínú àìsàn àti àìní ẹ máa bọ́ nínú gbèsè àti àìní ẹ máa bọ́ nínú kò ṣeéṣe tẹ́wà ẹ máa bọ́ nínú ìpọ́njú àti àìríní àti àìrínà rílò ẹ máa bọ́ lọ́wọ́ ẹrù tán gbèrú yìí tójú yín ò tó ẹ máa bọ́ lọ́wọ́ agbára lárùkà àti eléniní ẹ máa bọ́ lọ́wọ́ agbára tí máa ń já ní ìkulẹ̀ ẹ máa bọ́ ọkàn yín máa balẹ̀ bàbá rí ìtìjú tán fi wọ̀ yín láṣọ ọlọ́run aká ìtìjú yìí kúrò aṣọ di mérekù aṣọ di ògo ọkàn yín á balẹ̀ nínú ara wa rè o ẹ ní ṣubú jíjáde yín lénìí mo pray fún yín ẹ máa jẹfà ẹ máa ráàánú gbà ìṣubú yín lánàá ó máa di dìde léni gbèsè yín lánàá ó máa di èrè léni mo gbàdúrà fún yín áńgẹ́lì tó máa di èèyàn tó máa ṣàánú yín tọmọtọmọ bẹ́ẹ̀ ni ráhùn mọ́ ẹ lọ pàdé ẹ̀ kékeré torí lọ́wọ́ máa di púpọ̀ o in Jesus name.
0: Bàbá yìí ní lọ́jọ́ àánú kí lóhun tẹ́ ẹ fẹ́ fi bàbá sọ lákòókò
1: yìí. Àṣọ lórí ṣùgbọ́n kí o rántí mi ìwé Genesis 40:14 ṣùgbọ́n kí o rántí mi nígbà tó bá dára fún ọ. Fi ṣéhun ìfẹ́ rẹ hàn fún mi. Mi ń bẹ̀ ọ́. Dárúkọ mi fún Farao. Kó sì mú mi jáde nínú túbú yìí.
2: Nítòótọ́.
1: Jíjí lají mi ní. Òun ni pé Joseph ṣoore fún agbọ́tí àti alásìn. Oore tó ṣe ni pé òun lolórí ẹlẹ́wọ̀n ó túmọ̀ àlá fún nígbà tó ń fojú rọ. Àlá náà dàrú mọ́ wọn lójú. Ṣùgbọ́n nígbà tí Joseph júwe ó mọ̀ pé ẹnìkan máa bọ́ nínú wọn. Ìwọ́ tó máa bọ́ yìí o ẹ̀jọ́ o ìtàn mi rèé o wọ́n jí mi gbé ni o tán ni mo ti kú omi ń kú o wọ́n tún tà mí sóko ẹrú mo tún rà kó bá yé ń bẹ̀ life jail ni mo wà o bọ́lá bá lè lo ẹ̀fẹ́ mi náà kán mímí náà jáde o wọ́n máa pè wọ́n jáde níjọba yìí ọjọ́ yẹn kò yẹ ẹni tó náà máa gérí ẹ̀wọ̀n ge ẹni tó máa fi sípò rẹ̀ padà wọ́n fi síbẹ̀ ṣùgbọ́n ọkùnrin wà nù gbádùn ti Joseph ṣùgbọ́n ọjọ́ tí Farao lálà ní ti ń ṣe Genesis 40 tá ń kà lọ yìí tá a bá tún ka 41 ẹsẹ̀ 14 wá sísàlẹ̀ ní ibẹ̀ gangan ni Farao ti wá ń ronú torí ó lálà pé màálù tìrín méje ó gbé màálù tó san ara méje ni níbi odò kan ìdẹ̀ mọ̀ túmọ̀ rẹ̀ àwọn amòye àwọn àwòràwọ̀ àti àwọn wòlíì wọn ò lè túmọ̀ rẹ̀ ṣùgbọ́n ọkùnrin ní ọjọ́ kan ló wá rí Farao pé dáàdì kí ló dé ronú ó ní àlàáni onímọ̀ rántí ẹ̀ṣẹ̀ mi lónìí o ọmọkùnrin kan wá ní ṣùtúbú aláìṣẹ̀ láti ilẹ̀ bẹ̀rù wa ó wà nú ẹ̀wọ̀n ó ní òun ló túmọ̀ àlá tèmi o pẹ́ni kejì mi ẹ máa gé orí ẹ̀ òun o ẹ máa dáhùn sí ó ní òde mọ́rọ́ lè fi àjẹ mi bíbélì sọ nígbà tó máa dé ẹsẹ̀ Genesis 41 yẹn láti 12 yẹn wá sísàlẹ̀ nígbà tó máa dé 41 yẹn bíbélì sọ pé Farao fún Joseph ní ẹ̀bùn tó túmọ̀ láyẹn dáadáa ó dẹ̀ gbé ìlú ilẹ̀ egypt ó gbèrè lọ́wọ́ láti jẹ́ igbákejì rẹ̀ níbẹ̀ àṣẹ tí Joseph pa ni àṣẹ́gùn èmi súre fún ẹ o sórí burúkú rẹ lánàá ó máa di ògo léni ẹkún rẹ lánàá ó máa di ẹ̀rí léni ìtìjú rẹ lánàá ó máa di ògo léni sórí kan gbàgbé èèyàn ó máa mú ni pàdánù ohun tó pọ̀ kí ẹbí gbàgbé tàbí kọ́rẹ́ gbàgbé tàbí kí ìyàwó gbàgbé tàbí kí gẹ́fẹ̀ndì gbàgbé tàbí kí kọ́sọ́mà gbàgbé èèyàn ó máa ń sọ ni di yẹpẹrẹ àti aláìní ìdí pàtàkì nìyẹn nígbà tán rántí Joseph ayé rẹ̀ yí padà ẹnìkan gbọ́ mi o wọ́n máa rántí ẹ̀ níbi gíga wọ́n máa rántí ẹ̀ níbi táwọn aláàánú wà wọ́n máa rántí ẹ̀ níbi tán ti máa promote ó ti pẹ́ ń bí iṣẹ́ yẹn o ó yẹ kan ti promote yẹ mo náà máa rántí ẹ ọkàn rẹ̀ á dẹ̀ balẹ̀ wàá lù yọ o wàá mọ̀ ṣe o á ṣe ṣe o ìyẹn láyé sáà 59:1 owó olúwa kò kú láti gba ni bẹ́ẹ̀ sì ní tirẹ̀ kò wúwo tí kì í ó fi gbọ́ ó wá ní àìṣedédé o òun ni ó yọ òun kúrò àìṣedédé wa ló fi wá sínú problem tí àìṣedédé bá ti wà àìṣedédé yẹn ó máa jẹ́ káwọn èèyàn gbàgbé yàn bí báwo ni àìṣedédé náà gẹ́gẹ́ bí àìṣòdodo bí ẹni tó ń parọ́ àwọn èèyàn yọ ẹ́ pọ̀ ní sẹ́tì lóòótọ́ tó bá jẹ́ ogun ogun máa ń ṣẹ́ tó bá já fọwọ́ fà kì í tán láéláé mo dẹ̀ pray fún ẹ ọkọ̀ rẹ̀ á dẹ̀ balẹ̀ ìyẹn ni onídàájọ́ orí kẹwàá ẹsẹ̀ kẹfà sí kẹrìnlá bíbélì wípé àwọn ọmọ ìsírẹ́lì won se to buru ni waju oluwa won si orisha won si awon orisha ilu miran won lo adopt awon orisha won bere sisin won sugbon ibinu oluwa ru si israel o ta won si oro philistine
2: fo won
1: awon amoni odun na ni awon omo israel wa nu nira won ni won lara
2: won
1: pon wa loju
2: odun meji dilogun
1: ohun ni 18 years la omo israel wa nu damu nla ti onje aro batale aso tuntun ko won lorun aso ton tin nawo ti dakisa sugbon nigbati Olorun ka nigbati won yi owo ko nu ese Olorun ranti won Olorun wa ranti won yen o Olorun di ota loju Olorun gbagba lowo ota Olorun gbagbara fun Israel won de bori won won ota o kere ise won mo ota o ko won leru mo ota o ni won lara mo tori won se fi Olorun niyan ni mo npe Olaoko yi sori ohun to le je ki gbogbo nkan re regulate ifi Olorun ni pataki akoko elekeji ko jolo to elekerin ko mo Olorun to nsin mo de pray fun e oni jabo
0: amen
1: mo ra de pale niyan ni Isaiah 49 number 14
2: ṣugbọn
1: ti o ni wipe
2: oluwa ti kọ mi sile
1: olorun ti kọ mi sile
2: oluwa mi ti gbagbe
1: olorun mi de ti gbagbe mi
2: obirin
1: le gbagbe omo to n to lowo sa to n fun loyan ti o ni fun ni oyan ti o wa ni ma ronu pe looto obirin tun le gbagbe odaju obirin wa ṣugbọn olorun to de o gbagbe e brother ko gbagbe e aunty bo ti mari ko gbagbe e brother bo pe se re ti da ko gbagbe e po je gbese ko gbagbe e pe won fun visa olorun si ranti e o iwo ni ko ranti olorun ko de se fi olorun mo de pray fun e okan ra de bale
0: wa
1: lu yo ko mi se lasan iyan ni Genesis 30 number 22 Genesis 30 22 23
2: olorun si ranti rakeli olorun si gbo ti e
1: ni sori ni jo ti olorun ranti rakeli ni jo yen olorun si ninu o de di yorun sori rakeli ta nso yi olobi joseph omo meji pere lobi ogo nikan ninu won sori tolorun ba ranti e ekun ma de rin tọlọrun bá rántí ẹ gbèsè máa di èrè tọlọrun bá rántí ẹ ṣọrọ àwọn tó ń bínú sí ẹ wọn dẹ yanú sí ẹ ṣọrọ àwọn tó yahun sí ẹ wọn bẹ̀rẹ̀ sí fún ẹ lówó o gbọ́ ni bàbá rántí mi o orí mi lọlẹ̀ o orí mi lọlẹ̀ bàbá gbogbo fọlẹ̀ mi mo pray fún ẹ sórí ìjì tó ń jà tó gbaṣọ lọ́rùn ẹ lánàá sórí ìjì yẹn máa dákẹ́ lẹ́nu ọkàn yẹn dẹ̀ máa balẹ̀
0: kò
1: ní ṣe lásán àṣírí àbò
0: ìyárógolo
1: ìyẹn ni Luke 4:36 bíbẹ jésù wípé ọpọlọpọ polówó wà ní israẹli tí ìyá ń jẹ wọn gan ebi dẹ ń pa wọn ṣùgbọn ọlọrun rántí wọn ọlọrun tí ó pọ sárfàtì ó rán èlìjà sí èlìjà wọlé rẹ ó jẹ kúnlé rẹ ó ní ọpọlọpọ adẹtẹ ló wà ní israẹli ọlọrun rántí wọn bí ó ṣe námánì olórogún syria ọlọrun rántí ẹ ó dẹ rán èlìjà sí ẹ wá òkè ló tí èlìjà ọsàn gbogbo adẹtẹ tó wà ní israẹli pé ẹ tara ẹ bodò lẹẹmeje kí ẹtẹ lọ irọ o a rán èlìṣà sí wọn ẹni tó ràn sí ló dá lóhùn yẹn kò dẹ gba kankan lọwọ ẹ ìyẹn ni kò mọ pé sórí tọlọrun bá rán wòlíì sí ẹ tọlọrun bá rán àwọn ajínrere sí ẹ kò ní náà ní wàhálà tó pọ ádàbẹ páwọn ló fi síbẹ ni ìyẹn ni súnmọ ọlọrun wọ ọlọrun rí mo retí ẹ sórí èmi ọjọ àánú tó jẹ wẹẹsì mo retí ẹ láàárọ yìí jẹ ká pàdé ní olú ìjọ wa tó ẹ pààrọ olùgbọ mi mo fẹ ká pàdé ní po ní nọmba 7 kìkì mọlẹ street ní kọlá road lẹyìn fẹǹsì kọmán níbo ló ti ń bọ ojúore ni kọlá ni abúlé ìrókò ni níbo ni ẹgbẹdá ni akówọnjọ ni níbo ló ti ń bọ láti gandò láti gbó elérin láti tí ń ṣe níbo láti yànnọba gbogbo agbègbè yẹn níbikíbi tó bá wà já pàdé o ẹyin ara kówọnjọ ẹyin ara dìímù ẹyin ara dọpẹmú ẹyin ara gègé ẹyin ara pẹnsinima ẹyin tí ẹ wà ní òjòjú bẹga ẹ já pàdé kò síbi tó jùjù fún àdúrà máfòlúkù ló wà ní jápàdé oṣòlù ló wà ní mùsùn ló wà ní lẹkì ló wà ní ajá ló wà ní ìkẹjà ló wà ní jápàdé ọkàn rẹ abalẹ wà á lùyọ o
0: wà
1: á mọ ṣe àṣírí ò dẹ ní tú ọlọrun máa rántí ẹ o ìwọ náà múra sí àdúrà ogun máa ń jẹ kán gbàgbé yàn ìṣòro máa ń jẹ kán gbàgbé yàn wàhálà máa ń jẹ kán gbàgbé yàn ṣùgbọn mo wí ní ẹnu ọlọrun gbogbo ìdè tó dì ẹ ìdè ẹ máa já àwọn tó gbàgbé ẹ wọn máa rántí ẹ
0: ẹyin
1: wọn lọrin já gbàdúrà yìí sọ pé olúwa ọwọ tó wọlé sí mi lára tó jẹ ọwọ tó jẹ ọwọ ìgbàgbé ọwọ tó wọlé sí mi lára tó lé olóore lára mi ìwọ ọwọ yìí ó yà gbẹ.
0: jáde
1: ẹ̀mí ìgbàgbé jáde lára mi jáde jade emi gbagbe jade elomi si shop boutique elomi si fashion house elomi si bidon tin ta food stuff elomi si bidon tin orisirisi nkan at the end of the day ngba to bere awon ro nje won ba ra nkan won patronize e won de no nje dun won ni share less won no je less leyin ojo yen won de ran ti e o de si lo yowo mi gbogbo nkan be si expire drinks dey expire omi expire wine dey expire be ni gbogbo awon semo o ti expire o be si ru oja dan nitori kini o won fi boju bo be won je keni kan ran ti be yen mo emi sure fun e agbara to ni kan gbagbe e o ma jade
0: amen
1: okan re de ma bale o wa mo se o mo se bangeli ti ran ti e awon eyan ma ran ti e bi o ba ti ran ti e ijoya ma ran ti e bokunrin ti ran ti e won ni fi ku ran ti e won ni faran ran ti e e gbadura aye mo olorun pe lowo eni keni ti e to mi wa oluwa gba jade ki orun ni to wo ati ni tara o je ko lorun ran ti Noah o de re ko ran ti Abraham o je ko ran ti Joseph bakan na e wa wo opolopo polo wa ni Israel to lorun ran ti sugbon ran ti o po Sarfati iwa re da ki se popo oniranu ki se popo to yin ale ki se popo to da luru to da dugbo popo to face olorun ni so reason ni e te ba wa wo e o bolorun ti ran ti olola sinemu e o bo se ran ti e lori po sore Elijah si pase arun de di odo re o ye aye re pada iran ti ni se pelu iwa ododo ati ife ati ti saanu bi o ba nsanu ani ka ma bayan je awon pupa ma so yan dada e wo ti se wo e wo bi awon yan se bo se wa ran ti ore ti won se fun doctors se ni out of apostle 9 yen number 36 gbogbo nkan ti doctors fun won ni won ran ti pe ah obirin yo ni ku ka ma woran o ma ji ni o airo ni o bi nida ti jina si jopa to awon yan fe se rin won lo pe Paul o de gbadura o de ji mo pray fun e sori gbogbo re to se to je pe ibiran fi su e sori leyin ape ni yi o awon yan ma ran ti e
0: amen
1: o ma dide
0: amen
1: isubu re o ma dide
0: amen
1: in Jesus name
0: amen eja doke lo
1: ero ti e le pe mi si 091 26 26 28 28 82 82 16 e pe ni be yen WhatsApp ni yen pelu
0: SMS voice or text WhatsApp e le fun ranse fun to ba fe pe yin ko ero
1: ero keji only
0: 080 080 50 50 27 27 56 56 21 21
1: ero iketa 070 070 69 69 94 94 99 92 92 pe mi kin gbadura fun ona re ade la ile kan asi ohun ni Echo Bank 38 38 12 15 15 68 68 43 38 12 1 2 15 1 5 68 68 43 43 bank keji ta le fowo to je church account o ma gbe oruko church jade ta lakoko yen ni Fabi Michael Osoji eleyi Fidelity Bank ni o ma gbe Celestial Church of Christ Oiki Mole Ayo Parish ohun ni 411 411 01 01 89 89 25 25 2 411 411 01 01 89 89 25 25 2 2 ko si ohun to se to gbe o nitori Job 41 11 ni ta lo saju se fun mi ti emi o se mu pada nigba ti Psalm 50 number 5 ma so o ni ku awon eniyan mi mo mi jo awon to fi ebo dama jemu nigba ti number 14 ma soro o ni ru obo pe si olorun so e jere fun oga ogbo iyen mo fi ni di ope yin ore yin ida mewa yin e fi ran pade lowo yo dara fun yin okan yin a de pale
0: ada ero ti e le pe wuli si ape ise to fe ro ise ranse yi lowo aka number telephone si o na le ti gbo baba ba se lo lose yi e sure fun
1: aka number lati pe yen bo en tolorun ma lo ko ni lo yin party mo sure gbogbo eyin eniyan te ti subu e lo ride
0: amen
1: eyin te wa ore kia kia e lo gba
0: amen
1: anu ni ko lodo e
0: amen
1: bi olorun ba n gbe yan ga baba wo ti bibeli awon kan wa nu aye iran ta ti gbadura to ti ga ti won de subu iwo na ni
3: yes so my people this is not Jordan Drive now they listen to so get better
0: amen
1: wa de ga
0: amen
1: sori subu re erin lo ma pada
0: amen Jesus.